0: Jesus wípé
1: Lazarus
0: jáde wá. Wọ́n dé lọ́wọ́
1: dé lẹ́sẹ̀.
0: Ó sì kú fọjọ́ mẹ́rin.
1: Tí
0: mo bá pè sẹ́dá rẹ̀, dandan ni kí sẹ́dá rẹ̀ gbọ́ o. Torí rẹ̀ ni wọ́n rán mi. Mi ò dá se o. Eyeye Belusa, iṣẹ́ ta rán kọ̀ kí papọ̀. Ìwọ náà ni wọ́n á pè jáde. Èmi ò mọ bí ẹtì ọmọ. Ọ̀gá jáde wá. Jáde wá. Jáde. Jáde. Jáde. Jáde. Jáde. Jáde. Jáde. Lórúkọ yẹ. Rí àná lè kábà. Ẹbẹ tó lè jira. Ẹgẹ bẹ̀rù àdábí lẹ́gẹ̀dẹ̀ jíde kẹdu àṣà. Àrọ́bí alẹ́ kà. Ẹnẹ̀nẹ̀ bẹ jura. Àrẹ̀jẹ̀ débi. Ẹdẹ bẹ̀rù àgọ́gọ́gọ́ dé lè jíde kẹdẹ̀ bà. Bàálẹ̀ kókódé ragabaza. Gbogbo èpè tó di ọmọlẹ̀. Iná yí dànù. Àránsí àṣàṣí tó sun ẹ mọ́lẹ̀. Iná jo. Iná jo. Iná jo. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Wàdìde. Mo wọnú má jẹ̀mú lọ. Àìsáyà ni mo wọ̀. 61 o. Láti fàṣúà. Ó ní odìde. Ta ìmọ́lẹ̀. Torí ìmọ́lẹ̀ rẹ̀ dé. Ògolúwa yọ ní ara rẹ̀. Matthew 5:14-16. Ó ní ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tá a tẹ̀dó. Sórí òkè tí ó lè fara sí. Kò yẹ káyé fi ọ́ pamọ́. Ìwọ nìràwọ̀ ìdílé. Àwọn ọmọ rẹ̀ ògo ni wọ́n. Bàbá mi o. Ajàmọ́ máa là. Ẹ̀rù jẹjẹjẹjẹjẹjẹ. Àyàyàyàyàyà. Ayé gẹdú àṣà. Èmazúbíà. Gbogbo ẹni tó tì mọ́lẹ́ togotogo. Ẹjáde wá. Ẹjáde wá. Ó ní àwọn tó ń bẹ ní òkùnkùn wọ́n rí ìmọ́lẹ̀. Ìwọ ni wọ́n ń sọ yẹn o. Níbi ó ti ọmọ. Jáde wá. Ògo rẹ̀ rí ta.

0: ẹ̀dá Monday tó mọ́.
1: Before daybreak on Monday.
0: Níbi gíga.
1: At the top.
0: Àwọn ránṣẹ́ pé.
1: Which is set for.
0: Second Samuel.
1: Samuel
0: Ikeji. Chapter 9.
1: Orí kẹsàn.
0: David wípé.
1: David said.
0: Sóku ẹnìkan.
1: He said one thing.
0: Ní ilé Sọ́ọ̀lù.
1: In the house of Saul.
0: Mo fẹ́ ṣe oore fún.
1: I want to show them goodness.
0: Nítorí Jonathan.
1: Because of Jonathan.
0: Book of Remembrance.
1: Ìwé ìrántí
0: ni. Tó bá ṣì kan
1: yìí. Once it's open unto you.
0: Level
1: had to change. Your level must change.
0: Hey, yeah, yeah, yeah.
1: Your level must
0: change. On the 29.
1: Remember on the 29.
0: On the 30.
1: On the 30.
0: 31. Orí òkè ògo.
1: Imagine a
0: story.
1: A ṣèjìrẹ́ ìbàdàn.
0: Lọ ra fáìlì.
1: Get a file.
0: Kó gbogbo tó fẹ́ sínú ẹ̀.
1: Write all your prayer requests in it.
0: Fi prayer request sí.
1: Put your prayer request in.
0: Kó gbogbo tó fẹ́ ra.
1: Write those things you wish
0: for. Fọ́tò ilé tó fẹ́ ra.
1: The picture of that house you
0: desire. Fọ́tò mọ́tò tó fẹ́ ra.
1: The picture of that car you
0: love. Bàbá yẹn wá bá mi lábùjá.
1: That man came to Nigeria.
0: Ó ní kí o dà tẹni kára.
1: He said the kí o dà sẹ́fù.
0: Ó ní mo tira mọ́tò méjèèjì.
1: See o, I bought two cars.
0: Ọmọ wa ń kwaya yẹn náà.
1: That child is kwaya.
0: Wọ́n ní méjì lára o.
1: They said they bought two.
0: Kan ọkọ ra kan fún ẹ̀rọ
1: la kò fi àwọn
0: nínú iṣẹ́ wòlí fáìlì yẹn ló ń gbé bọ̀ ní Friday on the
1: 29
0: yóò dà fún ọ yóò dà fún ọ wòlí Samuel Adébáyò Dolókọ mo sọ̀rọ̀ sí ọbí wòlí o ní ìdádúró
1: mọ́
0: ẹ lọ ṣí à fídíò yẹn ẹyin tẹ wọ̀n láì ẹ ṣí à ẹ ní 121
1: time
0: torí pé èmi ó gbójú mi sórí òkè wọn nípo ìrànlọ́wọ́ yóò ti wà kó dà fún ọ.
2: Orúkọ mi ni Ọlá tí ń wọ ọmọlára láti ilé Akilapa. Ó yẹ kí n tìtọ́rí Muslim ni mo fẹ́. Àmọ́ àwọn kan ṣẹlẹ̀ nígbà tí mo ti jọ ìjọ yìí tí mo jẹ́ pé ìyàwó Muslim ni mi. Mo máa ń sapá mọ́ tí n bá fẹ́ lọ ni. Àmọ́ tí n bá ti wá ń bọ̀ máa kí ló kẹ́ pé à ṣe mọ́ sọ pọ́lọ́ yìí dábìrà kí ló tiẹ̀ ń ṣe. Ó tó tẹ̀m kó gbogbo owó mi lọ kò sí nǹkan kan. Mo kàn dé ṣọ́ọ̀bù mi ní bíi oṣù mẹ́ta. Mo kàn bá téèyàn kan já àwọn sweet. Oríṣiríṣi tó wọn bíi 15 carton. Mo bá kó sweet pé ta ló ni sweet ta ló jọjà lẹ ìrì mò ń kó tà mò ń kó wọlé mò ń kó tà mò ń tọ́. Nígbà mi wá rí èmi ọ̀mọlé mọ̀ wo owó ránté mi o. Èmi bá sọ fọ́mọ mi tó wà ní sukú pé nǹkan báyìí mo rí o kó mọ̀ nípa ọlọ́pàá mú mi o. Nígbà mi rẹ̀ ni béèrè èmi kó sweet èmi sáré owó mo ná yẹn. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá wá ń jọ Monday.
0: Ẹ̀yẹ́ ta.
2: Mo ta ni dádì. Mo tún wá wá ní Monday ilé náà láti fi oṣù kan. Mo kó ọjà sílẹ̀ mi fún ìbéèrè.
0: Ẹ máa gbọ́ o, ẹ̀yin tẹ wá ní Monday tí mo sọ fún yóò.
2: Mi rẹ ni béèrè ọjà mi, mo dẹ̀ ní ọjà bí almost 400,000 sí ṣọ́ọ̀bù. Mo wá ní kí ló dé pé àbíṣàdúrà mi ò gbà, mo dẹ̀ ń gbàdúrà dájú. Bí láti ṣe ní ẹ máa lọ, ẹ̀yin tẹ̀ ti pẹ́ ọ̀n bẹ́ẹ̀ ṣe lọ ẹ̀kẹ́ lọ́ra àánúgbà. Mo dẹ̀ dé ṣọ́ọ̀bù dẹ̀ tọ́jà
0: 250,000.
1: No sir.
0: Àdúrà tí mo gbà fún ìjọ yẹn náà mo tún fẹ́ gbà yóò.
1: Bẹ́ẹ̀ni.
0: Iye hours tó lò níwájú Ọlọ́run.
1: Ẹ̀mí mímọ́ o.
0: Fúnra Ọlọ́run kò san fún ẹ.
1: Amen.
0: Àti dìde rẹ ò lé o.
1: Your being lifted is not high.
0: Tí ọkàn rẹ bá ti ṣí payá.
1: If only your mind is ready.
0: Sórí gbogbo àwọn èèyàn tó dìde.
1: All those that are lifted star.
0: Wọ́n ṣe tán ni.
1: They were ready.
0: Ní Act chapter 3.
1: In Act 3.
0: Ọmọkùnrin yẹn gbójú sókè.
1: That man looked up.
0: Bíbélì pé ó wò wọ́n.
1: Wọ́n ṣe he looked on them.
0: Ó retí àti.
1: Expecting to receive.
0: Rí nǹkan gbà lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣé wọ́n náà nírètí.
1: Are you too expected?
0: Hope is power to receive.
1: Ìrètí yẹn agbára láti rí gbà ni.
0: Àyèbá ibi tí ìgbàgbọ́ àti ìrètí bá wà.
1: Level of your faith that you expected.
0: Ayé kì í ṣòfò.
1: No, that life can never be wasted.
0: Chapter 11 verse 1.
1: Orí kọ̀kọ̀lẹ́
0: ti ìwé bẹ̀rù.
1: Tabuk of Hebrews.
0: Ìgbàgbọ́ ni ìdánilójú.
1: Faith is the assurance.
0: Ohun tí à ń retí.
1: Of things hoped for.
0: Ìjẹ́rìísọ
1: tí a kò rí. The evidence of things not seen.
0: Ṣé ìgbàgbọ́ rẹ le?
1: Is your faith strong?
0: Nínú Ezekiel 37.
1: In Ezekiel 37.
0: Ó ní mo wà nínú ẹ̀mí.
1: Instead of the spirit.
0: A gbé mi lọ sí àfonífojì.
1: And I was taken to the valley of dry bones.
0: Ọlọ́sìn bíbí lérè
1: pé. And the Lord asked me.
0: Ọmọ ènìyàn.
1: Son of man.
0: Ṣé àwọn egungun ilé
1: yìí? Can these bones live?
0: Ó ní mo wí pé.
1: And I said.
0: Olúwa ìwọ ló mọ̀.
1: How do
0: I? Ẹskísà.
1: Sir.
0: Wọ́n ní wá béèrè lọ́wọ́ ẹ̀.
1: I have got to ask you.
0: Ṣé o lè dìde?
1: Can you be lifted?
0: Ṣáyé rẹ lè yí padà?
1: Can your life change for better?
0: Ṣé wọn náà lè jẹ́
1: yìí? Can you too become great?
0: Ṣé ọmọ rẹ lè gòkè?
1: Can your children get to the
0: top? Ṣé o lè kọjá bí o wà?
1: Can you go beyond this life?
0: Agbára ńlá ni ìrètí.
1: Hope is a great power.
0: Má jẹ́ o tí rẹ̀ ọ.
1: Don't be tired yet.
0: Bíbélì wí pé.
1: Bible says.
0: Tó o bá rẹ̀wẹ̀sì.
1: If you get me.
0: Lọ́jọ́ ìpọ́njú.
1: On the day of adventure.
0: Agbára rẹ ò tó
1: nǹkan. Your strength is not much.
0: Mo mọ̀ pé o ti sáré.
1: I know you have run.
0: O ti rìn.
1: You have walked.
0: O ti gbìyànjú.
1: You have tried.
0: Ọ̀pọ̀ hàn. ṣùgbọ́n ní àbí ẹni pọ̀ ṣe
1: kankan
0: ṣùgbọ́n lẹ́yìn sunday òní
1: àtàdì sunday sáà
0: ayé rẹ máa lọ bí wọ́n ṣe ní wá pè ọ́ wípé ọjọ́ ògo rẹ pé lẹ́nu pé ní la fẹ́ lànà
1: fún ọ́
0: pé ní la fẹ́ gbé ọ sókè gbogbo tí ò jẹ́ kó lọ kó máa wọlẹ̀ kó wọlẹ̀ sọ pé mo fẹ́ dìde
1: sọ
0: bẹ́ẹ̀ sókè
1: ṣé
0: ní gbogbo ẹni tó ń bẹ káàkiri àgbáyé.
1: Nípa
0: ìfẹ́ olùgbàlà
1: ẹ̀tẹ́
0: wà lọ́dà
1: kọ́ntì
0: láàrin tẹ́ẹ̀ sí
1: twelve
0: a máa wà láì fún
1: sunday service
0: tó jẹ́ special edition
1: two
0: hours prayer
1: two
0: hours of testimony
1: two
0: hours of greatness
1: ẹ
0: connect
1: online
0: ṣe rí gbogbo ẹni tí a jọ ń pàdé
1: church
0: ó ń láti tètè dé
1: ní gbogbo
0: àwọn ẹ̀ka ìjọ wa
1: ẹ̀yin
0: tẹ́ wà ní fẹ́lẹ̀lẹ̀ ẹ̀yin ará ìbàdàn ẹ̀rí pẹ́ wà ní church
1: láàrin
0: ní fẹ́lẹ̀lẹ̀
1: straight
0: ní rainbow
1: bus stop
0: ẹ̀yin ìjẹ̀bú òde ìjárí
1: ní
0: ìjẹ̀bú òde ibẹ̀ láti máa pàdé
1: abẹ́òkúta
0: ọ̀pákó
1: adigbẹ́ tèmítọ́pẹ́ bus stop
0: kò sí nǹkan tó lè di ẹ lọ́wọ́
1: ní
0: ló ń lo bus
1: stop
0: ní fagbalẹ̀gbà gbogbo ayé ló mọ
1: bẹ́ẹ̀
0: ìkòròdú ní low cost bus stop ní ibẹ̀ láti pàdé níbi inú ọgbà àwọn mẹkáníkì
1: ẹ̀
0: ó sì rí orí òkè
1: ògbóǹbẹ̀
0: àgbà ìyanu orí òkè ni
1: yà
0: á lé valiga àròbí àlezé ta ló lóun fẹ́ gòkè ó bẹ nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ whatever you believe you must be able to say so ohun tó bá fẹ́nu rẹ̀ sọ ọ̀gá dandan ni kò ṣe mo gbàdúrà fún
1: ọ
0: ẹ̀yin tẹ́ ẹ sàmì ẹ lọ dìde ẹ ó dìde ẹ ó gòkè lórúkọ iṣẹ́ àwọn tó bá fẹ́ gòkè
1: wọ́n
0: gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí agbára àdúrà
1: ní
0: luke 18 yẹn ọmọbìnrin yẹn sàn sọ pé ẹgbà ẹ̀sán mi bẹ́ẹ̀ làwọn tó fẹ́ dìde if you keep on
1: saying
0: it you will soon see it
1: oh
0: my god whatever you kept on
1: saying
0: ló jẹ́ ń sọ fún ẹ gbogbo tí ó bá ní ẹ láàárọ̀
1: yìí
0: má jókòó sílẹ̀ iṣẹ́ wòlíì tó fi rán mi sí
1: ọ
0: àgbà mi ni òróró tí à ń pè ní rain of miracles láàárọ̀ yìí
1: o
0: la máa wọnú ẹ ẹyọ kan bẹ́ẹ̀ lọlé àṣẹ mi àṣẹ èdè mi
1: èdè
0: ẹ̀yìn ará Èkìtì
1: àfàọ́rò
0: nínú àwa
1: ladies
0: of Fatima bus stop nínú
1: housing
0: estate yẹn ní orí àpáta yẹn wà
1: tó
0: jẹ́ orí òkè wa
1: àwọn
0: wòlíì ọlọ́run wà mbẹ́ ẹ̀yìn ará òṣogbo tá a bá ti ń parí
1: crossover
0: à ń bọ̀ wá lọ́ǹchì bíráǹchì wa mo máa wọ òṣogbo wa
1: mo
0: ràn mí sí yín
1: o
0: àdúrà méje fún ìgbédìde kíákíá ta ló rẹ́dì yèlé bàjá aragabaléze yé nà magalwaza tó bá ti dé kórìtà ìdìde tó bá ti dé kórìtà ìdìde
1: tó
0: bá ti mú àdúrà méjèèje kò sí agbára kan tó lè sọ ẹ mọ́lẹ̀
1: tí
0: ò ní dìde ẹ pariwo gbogbo agbára tó jókòó lé tí mo wá dà
1: láyé
0: ẹ sòfò
1: dànù ẹ̀yin
0: agbára tẹ ẹjókòó lé àyànmọ́ mi ẹ sòfò dànù àyànmọ́ mi dìde
1: ìyàlẹ́
0: gàbá ìyà

ẹ̀kọ́ ojúmọ́. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ ìtìrẹ̀ 2FN94.9 Laughter House Premier yìí. Mọ́kànlá ni mo ti ń tari ohun jáde. Lórúkọ gbogbo àwọn ọmọ ẹ̀rí Human Abroad. Ẹ kú bí ojú ọjọ́ ti ṣe dé lọ́dọ̀ tiyín o. Ẹ kú fi tọmọ ènìyàn ṣe. Pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, gbogbo fẹ́ alábẹ́ta ń sáṣẹ́ ọba fìyẹ́ gbòòrò gbòòrò ọba tí ń gbẹniga lójú aré ni. Òbó ńlá náà àwọn àṣírí a tó fara ti máa bẹ̀rù ọ̀tẹ́. Ọlọ́run iná ńlá fi bòjé kánrin. Gbíngbín ni kí ẹrù bá bá ọ̀rọ̀. Gbèjàgbèjà tí ń gbèjà rú wa yìí, a tó fara ti máa bẹ̀rù ọ̀tẹ́. Mo fi orúkọ ńlá yìí ní wa kábọ̀ sórí àkọ́tún ètò. Wákàtí ẹ̀rí. Wákàtí ààbò tí ikú àti àrùn kò lè wọ̀. Wákàtí ẹ̀rí rẹ̀ le tó. Laughter House ni mo wà ní Mọ́kànlá. Dr. Apostle Táwọ̀làdé ló kọ́ mi. Abákasínú wá ìtìjú gbà. Ẹ darapọ̀ mọ́ mi ní orí ìtàkùn àgbáyé Facebook wa yìí. Taiwo Tekobo Alade on Facebook. Tàbí Apostle Tekobo on TikTok. Tàbí 32FN949 fẹ̀yìn ẹ̀ on Facebook. Usman Wambi. Ó ní ọlọ́wọ́ bọ́tí mi ní 32FN94.9. Ọwọ́ rẹ̀ àmúlélé. Ẹgbọ́n nírọ̀ àkókò yìí. Orin wo la fẹ́ kọ́? Nígbà tí ẹ̀rù gba gbogbo ilé, tí ẹ̀rù gba gbogbo ìlú. Ẹ̀rù.

0: ọlọrun mi lati kede si gbogbo ọmọ ilẹ yoruba asun ekun sun lana ni pẹlu awọn eyan wa tabi n to sele ni agbegbe ori ire yi ọlọrun mi lati kede fun wa laaro yi pe ayo nbo ni owuro yi kini ọmọ ọdun meji mọ kini ọmọ ọdun kan abọ mọ kini ọmọ ọdun mẹrin mọ
1: ayo nbo lu
0: ninu ogbo ti amọ to nsele si won bayi ijapa abi awon ijoba nja ran yin lati ri won gba sibe gbogbo awon loba opolopo awon iranse olorun ga o ti gbohun won soro soke awon ti won si se pade abosi pelu babo ni rugbon funfun opo won gun ti e le jade abi won mo ke bo se ma ri re ni won mo do lori krista pata ile miran yanrin ni o fi eyin ti agbelebu ọwọ́ ọlọ́run tí ó fi ń yọ ọmọ rẹ̀ kò nínú ọ̀fin ayé ayé àwọn tí wọ́n kò lọ iná afẹ́ o àìfẹ́ òkú wọn síbẹ̀síbẹ̀ má ti jẹ́ kí ọkàn yín kí ó dààmú ó tó yà mí lẹ́nu pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó yẹ kí àwọn èèyàn kó wọ aṣọ ọ̀fọ̀ ká fi eérúkun orí síbẹ̀ a ò kà á tún ẹ jẹ́ mọ̀ káwọn èèyàn tún gba oko wọn lọ ní ọjọ́ Monday ẹ̀rù bá tún dìde ní ìgboro ògbómọ̀ṣọ́ ó di pé wọ́n ti dé o wọ́n bá ń sá kìjìkìjì ẹ jẹ́ ká lọ sí àwùjọ wa kí là ń bá ká gan kódà gbogbo àwọn nollywood atọ wa àwọn àbí eléré àgbéléwò àti ẹ̀wà àwa kò gbóhùn kankan a kò rí wòlíì kankan ní nàìjíríà mọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ wo ohun tí ẹrù dálẹ̀ lọ́gbọ́mọ̀ṣọ́ white ó fi àsìkò yí rọ gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin bàbá ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin àfa ńlá ẹ̀yin oníṣẹ̀ṣe àsìkò ṣọ̀kan lélẹ́yìí àsìkò yìí kì í ṣe àsìkò tèmi ga ju tu ọ lọ ilẹ̀ yorùbá ò ní dáwọ́rọ́ ẹ jẹ́ ká pe àrùn àti ọ̀dọ̀fín wa mẹ máa rántí pé bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ yìí ní ilẹ̀ yorùbá ẹrù rẹ white ó yà jùgbà. Àwọn àtiṣe pẹ́pẹ́pẹ́ kan wà tí a máa ń ṣe ní àwùjọ wa tí mo fẹ́ pè wá sí àkíyèsí pápá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí ó ba ọkàn jẹ́ tí ó sì ń gbọ́ mi lójú irú àwáyé àti ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú nípa ti àwọn ọmọ tí wọ́n jí kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ba ọkàn jẹ́ afẹ́ni tí n bá ń ṣe abiyamọ títí tí àkókò yìí ni ọkàn mi sì gbọ́gbẹ́ sílẹ̀ ẹrù ǹjọ́ tún yẹ kí wọ́n lọ sí iléèwé ní òjò Monday ǹjọ́ tún yẹ kí àwọn ọlọ́jà lọ sí ọjà síbẹ̀ àwọn ènìyàn wá tún jáde o ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ kí ló ń pè ní ẹrù o ní ká máa jẹ́yọ̀ tí a kò rí nípa ohun tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn bá tún dá ìjẹyà sílẹ̀ tí mo pè ní ìròyìn òfegè wọn ni wọ́n tún ti dé o ẹ wo bí àwọn èèyàn ṣe ń sá kijokijo nínú fọ́nrán yìí. Kó ràn wá lọ́wọ́ kó ṣànú wa lórílẹ̀‐èdè yìí èyí tó yẹ kí gbogbo wa wà ní ìdákẹ́rọ́rọ́ kó ní kálukú máa mọ ọ̀nà tí ó gbà láti jẹ́ kí àwọn èèyàn yọ jáde síbẹ̀ ìjayà àbàlẹ̀ ọkàn kódà mo gbogbo àwọn ìlú tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ti di aworo tó sì jẹ́ pé àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́kan ló sì wà nínú ìlú mo gbàdúrà yìí pé ọlọ́run yóò dá ìjì ẹ̀rù dúró ní orílẹ̀‐èdè àwọn ẹ̀rù jẹ́jẹ́ ọlọ́run kò dá ẹ̀rù dúró ọlọ́run kò dá ẹrù dúró tó ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ àwọn lọ́ba àwọn ikan ìlú pé ìkókó máa ń gbé ọmọ tálákà wọn ní bí kòkó ṣe ń ṣe ni ìjọ tó bá gbé ọmọ ọba tàbí ọmọ ìjòyè wọn ní ọ̀ràn wọ̀lú a ò ní rán o yorùbá àkókò yẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yìí o ọ̀rọ̀ mojú òjò mi lọkọ yìí ọrọ òṣèlú kọ yìí o ìran yorùbá ò ní dohun ìtọ ẹjẹ ká fura ọlọrun yóò dá ibi dúró láwùjọ wa ẹrù gàkẹjẹ.

0: má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dààmú.
1: Jọ́mi o, iná ayé tí ó.
0: Títí a ti mọ̀ tẹ́lẹ̀ pé nínú ayé orí ìpọ́njú. Akídílé Michael.
1: Jọ́mi.
0: Bàbá tí wọ́n fi akọ́rọ́.
1: Ayé fẹ́.
0: Ṣe ní sùtá nígbà tí àwọn agbésùnmí yìí dé. Tó bà ní lọ́kàn jẹ́.
1: Ipò mi mọ́lẹ̀.
0: Àwọn ẹbí ti jáde pé má pín fọ́nrán bàbá yìí káàkiri mọ́ o.
1: Ipò mi mọ́lẹ̀.
0: Torí pé Ọlọ́run kò tí yọ̀ǹda ọmọ fún wọn. Láti bí ọdún mẹ́wàá tí àwọn àtìyàwó wọn ti wà papọ̀.
1: Olúwa.
0: Wọ́n sì ní ìyàwó ní bàbá. Ó dà kan náà àwọn tí wọ́n ṣe ní sùtá yìí. Wọ́n ṣe sìn kẹyìn fún wọn ní òòjọ́ jímọ̀ yìí.
1: Ẹkú àdúrà yìí, àmì ni kò ṣe sà.
0: Bẹ́ẹ̀ ni ìjọba ń jà randan-randan láti rí àwọn ọmọ wọ̀nyí gbà. Mo mọ̀ pé ọwọ́ yóò pààrọ̀ ọwọ́ ní orílẹ̀-èdè
1: yìí. Lórí òfurufú, o ò ní
0: jẹ́. Ọlọ́wọ́lá yóò na ọwọ́ rẹ̀ láti jẹ́ kárí ààyè àwọn tí wọ́n kó lọ yìí. Ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin, ẹwọ́ bí ká fi ẹ̀sìn àti ọ̀rọ̀ òṣèlú balẹ̀ ayé wa jẹ́dẹ́. Àfi kọ́ lọ́n kó ṣe àtúnṣe ní kankan ni. Ẹrú gba gbogbo ìlú kan.
1: Lọ́sọ́kè kó lọ gbé ohun rere ṣe.
0: Síbẹ̀síbẹ̀.
1: Kọ́ọ̀pù overflow.
0: Agbára yóò mú kí ọwọ́ kó yé padà.
1: God shall call you blessed. You are blessed.
0: Mo dúró lórí Krista àpáta ilẹ̀ mìíràn èèyàn ni ni. Mo fi ẹ̀yìn tí a gbélébù.
1: Lord will make this year.
0: Ọlọ́run kó fogun ẹ̀yìn ìjà wọn.
1: Àgbọ́wọ́ ẹ sókè.
0: Ilẹ̀ Yorùbá kó wà ní àlàáfíà títí. Ó mú ìṣọ̀kan jọba láàrin àwọn lọ́ba lọ́ba.
1: Ẹkún dá.
0: Àwọn baálẹ̀ wa.
1: Kò ní kù wá.
0: À ń bọ̀ wá dìtàn.
1: Aṣọ ògo
0: òní. Àkókò ti yín rí àwọn kan tó wà lórí àpèrè yìí rí.
1: Ṣé rere.
0: Ẹni tẹ́ ẹ fẹ́ lọ sọ fún àwọn bàbá.
1: Ọdún.
0: Tọ́ fi àpèrè yìí lẹ̀ fún yín.
1: Wọ́n lẹ̀ jáde. Òkùnkùn rẹ̀.
0: Ẹ̀yin olóṣèlú wa.
1: Gangan. Mi bẹ́ẹ̀ ni.
0: Àsìkò ti yín rí ẹ̀ ń bọ̀ wá dìtàn.
1: By the authority.
0: Ẹ̀yin àdìtàn tó dáa.
1: Almighty. You will not labor for another to eat. The Lord will show himself.
0: Tabitha fẹ́ràn mi. Ẹ pariwo ògo. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tẹ́ ẹ fara hàn. Níbi ìpàgọ́ èyí tí a ṣe ní May 17 kọ́. Ṣé kí n ṣe ìjà ìjọkọ̀ yẹn? Ẹjọ́ náà ni ó ṣe White. A rí bí agbára ṣe ń pààrọ̀ ọwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Ní ìlérí pé mi ò ní bá wọn pín ògo wọn láyé. Ìpàdé tí ó ń bọ̀ ní 21-6 a jẹ́ anointing service. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti bá mi sọ gbogbo kọ́tàkọ́tà kankan a máa jẹ́ anointing service. Àwọn tí mo sọ pé Ọlọ́run tèmi kì í fi ọ̀pọ̀ èèyàn jagun. Ẹ lè wo lórí ẹwọ́ TikTok ẹ wá postu Tekubo on TikTok. Mo sọ bọ́ọ̀nù mẹ́ta iná là ń ríra wa tí ayé wa sì ń yí padà. Ó tẹ́ mi lọ́rùn. Máa rìn náà ti àwọn tó bá lè wá 21 orí wa. Orí rẹ̀ ò ní gbàbọ̀dé o. Máa bá mi ju ọwọ́ sí Ọlọ́run. Iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tó

Mark 7:34. Ọmọkùnrin kan ni wọ́n mú wá fún Jésù. Ó ń ká lòlò, kò tún gbọ́. Jésù Olúwa mú ọmọ yìí, ó mú lọ sẹ́yìn odi ìlú. Ó tẹ ọwọ́ bọ́ ní ẹnu.

ẹ̀sìn tú ó ń sọ̀rọ̀ kétékété ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ràn ìyẹn ni pé bí etí bá wà tí ò gbọ́ràn ó nílò ẹ̀ǹfàtà ojú tó padé ó nílò ẹ̀ǹfàtà iṣẹ́ tí a ti ilẹ̀kùn mọ́ ó nílò ẹ̀ǹfàtà ilé ọmọ tí a ti gbé àpáàdì sí ó nílò ẹ̀ǹfàtà gbogbo ẹ̀ǹtẹ̀ bá wà ní kàtígórì yìí bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ǹfàtà tiẹ̀ owó yìí ni à ń papọ̀ tí a ti fi san tòní Stanbic IBTC Bank 00171645482 agbára fẹ́ mú kí ọwọ́ kó yí padà mo ké irúgbẹ tí jésù ké ẹ̀ǹfàtà pẹ̀lú tí ẹ mú wá fún iṣẹ́ ìránṣẹ́ yìí mo fi wá àsùnwọ̀n mo lọ sínú ilé ìṣúra ọlọ́run mo fún yín ní ojú tuntun etí tuntun inú tuntun ẹsẹ̀ tuntun iṣẹ́ tuntun ẹ̀ǹfàtà bẹ̀rẹ̀ sí ní ṣe Stanbic IBTC Bank.

nǹkan ni kò ní ìbẹ̀rẹ̀ wọ́n sì ní òpin ayé níbẹ̀rẹ̀ ayé yóò ní òpin kí ni sáyẹ̀nsì Yorùbá ń bèrè lọ́wọ́ àwọn.

0: jẹ ni
1: oni bere o ni opin
0: o je
1: la de na ni bere opin yo wa ni ojo
0: ṣugbọn
1: ni bibeli wi
0: agba
1: ibere science in yoruba ti dahun re ogo fọlọrun loke dugba
2: eku dede akoko yi mo ki wa ni oruko olorun ti won se akoso aye ati ti orun pepa ibere kan ti science yoruba nbere papa ti awon ti won mo pe mo ma soro nipa ohun ti emi nbi mi pe kini mo ri si odo eschatology eko bi eko opin aye eti an pe ni eschatology ni theology gege bi akeko nipa ti oro olorun ti an pe ni theologians papa biblical theologians mo ni imo ninu ohun ti bibele so nipa ibeere yi kini ibeere ohun kini bibele wi a dupe lowo olorun ti won je ibere ati opin ni ede greek ti a pe ni alpha ati omega ninu iwe genesis ni a ti ri ibere ohun gbogbo sibe a ko ri ibere olorun iyen ni pe ohun ti ko ba ti ni ibere ko ni opin a ri nibi ti olorun gbe da aye ati orun inu iwe genesis nigba ti olorun ba da aye ati orun e je ka bira wa lere pe nibo ni olorun wa ni ati ti kan se olorun da aye ati orun nibo ni olorun wa nigba to n da aye ati orun a je pe awon aye miran ti wa eti olorun ti koko da ti o si ni awon emi airi tori pe olorun funra re je airi emi airi ni olorun gege bi iwe john sije ka mo pe emi ni olorun john 4:24 awon ti won sin si ninu emi yen pe ta ba nsoro nipa ti emi awon ni emi ni o le ye emi ni olorun awon ti won sin si ninu emi that it ko se olorun da yi ati orun ibo ni olorun ra nigba ti won da yi ati orun a je pe awon aye miran ti wa ta le pe ni planet eti bibeli kan to je ki fidi re mule inu iwe fi han pe mo si ri awon orun tuntun ati aye miran ogun fọlọrun loke orun haleluya o de je ka gbo ibere ti science yoruba n bere lọwọ àwọn olórí ẹlẹsìn bó tilẹ̀ jẹ́ pé onírúurú ẹ̀sìn ló wà tó lé ní ẹgbẹ̀rún síbẹ̀síbẹ̀ ẹ̀sìn mẹ́ta kan gbajúmọ̀ èyí tí a mọ̀ wá mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ wo ìbéèrè tí science yoruba ń bi àwọn olórí ẹlẹ́sìn gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ èyí tí àwọn amẹ́ríkà ṣe nígbà ayé obama kó tó wá di pé wọ́n ka sílẹ̀ nípa rírí àwọn ẹ̀mí àìrí kan èyí tí fọ́nrán ka sílẹ̀ ti president trump tí ó jẹ́ alákòóso ilẹ̀ amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ tú ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán yìí síta tá yan sí rí àwọn ẹ̀mí àìrí wọ́n ti ṣe ń jáde nínú gbalasa òfurufú mìíràn pàápàá wọn fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé àwọn ẹ̀mí àìrí ti ń bá wa gbé kí ni bíbélì wí ó dẹ́ jẹ́ ká gbọ́ ìbéèrè tí arákùnrin yìí ń béèrè lọ́wọ́ àwọn aṣáájú ẹ̀sìn ẹgbọ́.
3: Ẹ̀yin àfáà, ẹ̀yin olùṣọ́àgùntàn, ẹ̀yin olórí ìṣẹ̀ṣe, ibikíbi tẹ bá wà, ẹ lákùnrin súnmọ́ bí. Ọ̀rọ̀ kan ń jàràn ìròyìn báyìí tó yẹ káwọn olórí ẹ̀sìn yìí bá wa dá sí nípa àwọn ọ̀rọ̀ òǹfò àìdámọ̀ èyí tá a mọ̀ sí unidentified flying object UFO tó ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá àjòjì aliens tí wọ́n wá láti inú gbalasa òfurufú lọ́hùn ìyẹn látàrí ayé míì nínú gbalasa òfurufú. Àwọn òǹfò àìdámọ̀ yìí náà ló tún ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá ọlọ́tọ̀sùnwọ̀n ultra terrestrial tá a tún máa ń pè ní ẹ̀mí àìrí ìyẹn àwọn ẹ̀dá tó ṣeéṣe kí wọ́n ti máa bá wa gbé lórílẹ̀ ayé yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó sì jẹ́ pé ọmọ ẹ̀dá ènìyàn lè má láǹfààní láti fojú lásán rí wọn. Àwọn nǹkan tí orílẹ̀-èdè amẹ́ríkà ń tú sílẹ̀ ìyẹn àwọn àkásílẹ̀ records tí wọ́n tú sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa àwọn òǹfà ìdámọ̀ yìí tó ṣeéṣe kó mìlú títì tó sì ṣeéṣe kó fẹ́ dá rúgúdù sílẹ̀ nínú ẹ̀sìn. Wọ́n ní àwọn tí wọ́n wà nínú ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà yìí wá pe àwọn pé káwọn tètè máa lọ gbáradì ó káwọn lè máa mọ irú nǹkan táwọn sọ fún àwọn èèyàn wọn nígbà tí wọ́n bá padà tú àwọn àkásílẹ̀ kan sílẹ̀ tó ṣeéṣe kó fẹ́ da ẹ̀sìn rú. Ohun kan tó wá gbẹnu tán òun ni ọ̀kan lára àwọn olùṣọ́àgùntàn yẹn tóun náà wà níbi ìpàdé yẹn tó ní pé ó ṣeéṣe kí ìkéde kan padà wáyé láìpẹ́ yìí tí ó sọ pé àwọn òǹfà ìdámọ̀ tó ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá àjòjì aliens tàbí àwọn ẹ̀dá olótó sùnwọ̀n tá a tún máa ń pè ní ẹ̀mí àìrí táwọn olóyìnbó mọ̀ sí ultra terrestrial pé ó ṣeéṣe kí wọ́n kéde pé àwọn ẹ̀dá wọ̀nyí ló ṣẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn àtẹ̀sìn tí wọ́n ń ṣe. Ohun tó wá jẹ́ kí mọ́rọ̀ yìí wá sí yín létí ni pé nígbà tí awon kan lori de America si tin gbaradi nipa ohun to se se kan pada tu jade eyin te wa je olori esin ibere mi fun yin ni pe edakun bawo le se se alaye irufe nkan yi ka ti wa so pe won tu akasile iyan record kan won tu sile ti akasile won so pe ah rara o pe awon edajoji iyan o tabi eda loto sun ni won seda omo eda eniyan egbo edakun bawo le se se alaye irufe nkan beyen fun awon to je omo jo yin ibere mi keji si ni pe nje o ti e ti ni nkan kan tele to je gege bi igbagbo ninu esin njo ti ni nkan tele to je pe o soro nipa irufe nkan yi
2: e ka bo pada inu ibe arakunrin yi won so pe won pe awon olori elesin ipe eko wo ni won fi ko awon eyan won ipa bi pe awon emi eri yi ti won pe ni aliens ati orisirisi oruko ti won pe won ti mo le pe ni emi eri emi efojuri ipe won si nbo wa se ijoba lori eniyan papa aji awon emi eri won yi awon ni won da eniyan kini bibeli wi to karpelo olorun ninu gbogbo iwe ti o pe ti ko ni agbamo ti ko si ni abuko ni bibeli je ko le so pe mo ti so si waju pe olorun to da aye ati orun olorun nu bibeli je airi aiku aidibaje a o le ri won ega bi bibeli ti se bidire de pe emi ni olorun sibe sibe olorun to da awon emi kan eti akori egbo nigba ti olorun yo da eniyan oni e wa e je ka da eniyan ni aworan ara wa o ti fi won yi pe awon emi kan ti wa ki olorun ti da ko to wa di pe o wa da eniyan ni aworan olorun tun mo si pe ani ogbon bi ti olorun ani imo bi ti olorun iyato ni wi pe ade eniyan nipa ti a mo e je ka pada si bi ibere ti arakunrin wa yin bi wa yi pe awon emi ari lo da eniyan rara o awon emi wa nigba ti a da eniyan e wa e je ka da eniyan ni aworan ara wa gege bibeli ti se filele ninu owe genesis ati ibede keji ipe so sese pe awon emi won yi yo pada wa dari aye pelu eniyan niyan o ba yen gbo tori e je ka wo ti bibeli so ninu owe daniel ori keji oba kan wa nigba lele apini nebukandesari oba babiloni oba to mi gbogbo aye omi aye tititi ni asiko ti e o lala ori iran ere kan e ti o ga fiofi o latoke wa sile eti ori ere si je wura eti aya re je padaka ti je inu ati ese ati ka to je amo ati irin ohun en to le tumo iran yi iran igbeyin aye inibe katare ri gege bi daniel ti se tumo alati oba ila fun tumo fun pe ori ti o sele lowo lowo ijoba ni kan ti tare to ku fun wa lati fun yin ejo mi gbogbo aye pe ijoba mi nbo eti yo je ipo fadaka o tumo si pe iran kan na tu si nbo o nso nipa awon ijoba ijoba ti o ma waye titi te ijoba eti amo ati ide tabi eti amo ati irin eyi ti o se akoso gbogbo agbaye to ba ya se oro yin ye wa yen ni pe nipa ti ijoba jesu christ ba to awon ta pe ni amo eran ti pe ninu we genesis adaniyan pelu erupele o ni e wa e je ka daniyan ni awon ara wa o si mo erupele o fi mo eniyan o mi mi iye si ni eniyan si ge alaye okan eniyan je amo awon irin ti a ti fi irin da awon ti amo ni awon angeli ti won ti koko ba satani subu to ti se je ki won wa ninu aye ki eniyan to subu sinu aye e fi won ri kejila ese kesan ibi ti a gbe ri ile satani atawon emi eri kan wa sinu aye ko to di pe a da eniyan àwọn ẹ̀mí kan ti wà nínú ayé wọn jẹ́ ẹ̀mí tí a kò lè fojú rí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé daniel ti ṣe sọ pé àsìkò mọ̀ tó jẹ́ pé àwọn ẹ̀mí àìfojúrí tí a ń pè ní aliens yìí àti ènìyàn yóò gba àkóso ayé nínú ìwé ìfihàn orí kẹsànsẹ kẹrìnlá àwọn agẹ̀rẹ̀ tí ó ṣubú yìí.
1: ẹnìkan ni ètò yà tẹ̀síwájú láago mẹ́sàn-án bọ̀ bíbélì pé púpọ̀ sọtẹlẹ ni tí ó ń bọ̀ wá sẹlẹ̀ ní ọjọ́ iwájú gbogbo àsọtẹlẹ̀ tí bíbélì ti sọ ló ti wá sí ìmúṣẹ kí ni ó ṣe àmì wíwà rẹ ní ìgbà kejì ọlọ́ka matthew 24 orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìlọba sí ìlọba àjàkálẹ̀ àrùn gbogbo 2 timothy chapter 3 ọ̀rọ̀ paulu gan ní ìkẹyìn ọjọ́ àwọn èèyàn yóò kún fún ìfẹ́ owó ẹ̀wò láàrin àwọn olóṣèlú ti se nse to elomi to ngbowo lowo oloselu e won bi won se nka ibo 1 2 10 1 20 300 on the arithmetic iru abi mathematics ni
0: olonu
1: gbogbo e bi bele ti so olonu yo bi foju lu won bere si ni se bayi o ko wa pe mi wa fun ni itoni lo fe ibida Stanbic IBTC Bank 0017 64 54

ẹ má ti jẹ́ kí ọkàn yín kó dààmú. À ń gbé Abẹ́òbò Elédùmarè. Lọ fẹ́ bi dànù kó o pè mí o. Èmi ò tú ọjẹ́ mi ò sì fagídí mọ́. Mi ò sì sọ pé yẹ báyìí ni o lọ fi sórí àsùnwọ̀n yìí. Àwọn owó iná là ń papọ̀ tá a fi san tòní. Stanbic IBTC Bank. 0017645482 Ọlọ́run yóò bu ìfọ́júlù ìjàmbá ọkọ̀. Àwọn ajínigbé Ọlọ́run kò fogun ẹ̀yìn ìjà wọn ní kámpù wọn. Bíbélì ni Ọlọ́run ti fogun ẹ̀yìn ìjà àwọn kan. Second Chronicle 20 ni mo wà yẹn. Chapter 22. Ẹnì kíní sì bẹ̀rẹ̀ sí ní gbé ẹnì kejì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹra wọn ní ìbọ̀tán fi para wọn tán. Ní kámpù yẹn Ọlọ́run kò fogun ẹ̀yìn ìjà wọn. Ilẹ̀ Yorùbá ò ní dáwòrọ̀. Fáin fátà tó sanra kan kó filé. Túmọ̀ sí ìwọ́ sí. Ilé ìgbélú rẹ̀ yóò sí. Ìjọ mẹ́jọ á kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àwọn tí wọ́n ti rí ìwé ìgbélú wọn gbà. Ẹ fèrè òkò délé. Ẹ̀gbọ́n kí wọ́n fẹ́ wáá ṣe nírú àkókò yìí. Ṣé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wá pé dádì dádì. Ẹ gbà tún gbọ́ pé wọ́n tán lọ ti dé olúyọ̀lé local government. Abroad náà ti ń pè o. Ẹ jẹ́ ẹni kẹ́yàn lọ bá mi wọ àǹtí mi. Àǹtí mi agbègbè bẹ̀ níbi ayùn rẹ̀. Kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́. Ọlọ́run yóò bu ìfọ̀júlù wọn. Lago mẹ́sàn-án bo ètò àtẹ̀síwájú pẹ̀lú orin àti ẹ̀rí rẹ̀. Àmúrí yàn ti ẹlẹ́kẹ̀ẹ́jì tọdún yìí. Á wáyé ní 21/6 ní oṣù tó ń bọ̀. Kò sí bá ṣe pọ̀ tó. Mo sọ pé mo àmẹ́ǹtì wa ṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dọ̀. Orílẹ̀ ò máa jẹ́ ẹ̀nìṣẹ̀rú ẹgbẹ́. Abákàsí na White ó ṣe gidi gan ni. Usman ó ṣe gidi gan ni. Ẹ bá mi pín program ẹ pin lọ́gbọ̀n. Ọwọ́ tẹ́ ẹ fi pin. Lọ́dọ̀ wa láṣeyọrí. Ọwọ́ ọlọ́run àlàyé yóò wá àwọn tí wọ́n jí kó lọ wá padà. Kì í ṣàsìkò tá a máa fò láti ibìkan síbìkan. Ẹ̀sìn ká sí mi ìṣòro ní tí mo sọ rè é. Bẹ́ẹ̀ni kan ló ní lára èèyàn ni. Ìgbà tí ò ní ṣọ́ọ̀tì tí ò lórí òkè. Gbogbo ẹ̀yìn ìjà wọn ní kámpù wọn. Ọwọ́ Ọlọ́run àlàyé yóò wá àwọn ọmọ wọ̀nyẹn rí. Láàyè wọ́n kó wọn lọ. Àyè wọn là ó rí o. Lápàdé ní aago mẹ́sàn-án àbọ̀ láàárọ̀ yìí. Ètò àtẹ̀síwájú. Atọ́mi àtòróró àti irúgbìn ìgbàgbọ́ rẹ̀. Ẹ fàtà. Ọ̀rọ̀ àánú kò ṣí. Ọlọ́run yóò bu ìfọ̀júlù wọn. Stanbic IBTC Bank 0017645482 Aladé Olúbùnmi Fọlásadé. Ìjọba ọ̀run ò ní bọ́ mọ́ wa lọ́wọ́. Ó ṣe White ó yà jù gbà.

0: ọpẹ́ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: o ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gbà gbogbo.

ìwé mímọ́ ní nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yóò láti bá jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lórí ètò ìbápàdé jésù láti iléeṣẹ́ 32fm 94.9 látẹnu ìránṣẹ́ ọlọ́run àlá olùṣọ́ àgùntàn báyọ̀ olúwa yẹmí ti ìjọ the world international christian center tí a túmọ̀ sí wonders chapel

32 FM tó gbọ́ nàráyọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ Europe. Ikọ̀ méjì àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fi ẹyẹ gàgàgà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College ó nífẹ̀ẹ́ rò nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangbangba ní àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínnífín tí èròyìnbó tí ò yọ ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá ẹ wájà ládùn kọ́mẹ́tì léde Yorùbá pọ́nbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwọ bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọgbà bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní ilé iṣẹ́ Regal London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede Watershed

0: sí. Bó o bá fẹ́ rojú lówó lẹ̀ tó ò ní mọ rojọ́ sí. Ilé-iṣẹ́ My Abuja Home Limited ni mò ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plots of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti Redeem Camp àti Beggar Bus Stop. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ekaalẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. Àdìta Mòwe fẹ́ sùn tán. Fẹ́sù là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéyìn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé-iṣẹ́ My Abuja Home Limited. Láti ra ilẹ̀ tiẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701-148-9931. 0701-148-9931. My Abuja Home Limited. Ilé-iṣẹ́ tó ṣe kọkàn tán lórí káralẹ̀.
1: You gotta be part of a radio that makes all the sense.
2: I want you to make sense.
1: Ibadan's one and only humor themed radio. 94.9 32 FM.
3: Hallelujah. Global impact, you put your hands together for Jesus. Somebody extra this morning, can you?
4: 32 FM. 94.9.
3: I want to say big thank you for the privilege to get this morning. Thank you so much, Pastor Yemi and Pastor Bimbo. Thank you so much. Please, can you help me put your hands together for them? And of course, to the entire leadership of this house. And congratulations on your new officer. God bless you. Hallelujah. Are you ready to praise God? Are you ready

0: ẹ káàbọ̀ padà. Orin ìyìn àti ẹ̀rí rẹ̀ 32FN94.9 Laughter House Premier Hill Mokola. Orí àpáta pààrà lẹ́yìn Premier òkè gajù òkè ni mo ti ń tarí ohun jáde. Dr. Apostle Tawolade ló kọ mi. Elliot ti gbaṣẹ́ lọ́wọ́ Eustace Usman. Abakasina White ti wà ní Tawo ti kọ́ Wọ́lade on Facebook. Ó ní social media àwọn mẹ́rin látàyà lálùmọ́lẹ̀. Adógègè Comfort ti wà ń bí. Sẹ́kẹ́ àwọn ni Secretary Ìjọ Orí Afẹ́fẹ́. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìjọ o. Látorí mọ́mí G.O. Màmá Làdé Olúbọ̀mí Fọláṣadé. Bàbá gbogbo wa Aj Saibu Arẹ́gbẹ́. Balẹ̀ Ọdẹ́tọ́lá. Mo kí ẹ̀dá fèé ṣetàn náà. Àwọn ni alàgbà àkọ́kọ́ fún ìjọ yìí. Patron wa Ṣọ́nsà. Bàbá Àríyọ̀ bàbá oníṣègùn ìbílẹ̀. Mo bí ìyá gbogbo wa pátápátá. Prophetess Bose Abosede. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin ìjọ àpapọ̀ ESCO lápapọ̀ pé a kò bí ọjọ́ ọjọ́ ṣiṣẹ́ rí. Ìkòkò burúkú kò ní wọnú agbo yìí láti tú wa ká lórúkọ Jésù. Síbẹ̀ a rán mi láti kéde láàárọ̀ yìí wípé ẹ má ti jẹ́ kí ọkàn yín kí ó dààmú. Girigiri àìbalẹ̀ ọkàn ti kún ilẹ̀ Yorùbá báyìí. Pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láìbú tó ṣẹlẹ̀ níjẹ̀sán. Ìhùn ní òjò Jímọ̀ tó kọjá lọ. A gbàdúrà pé àwọn tí wọ́n kó lọ Ọlọ́run yóò ṣe wọ́n ní rírí. Àwọn tí wọ́n sì so ẹ̀mí wọn nù Ọlọ́run kò tu ìdílé wọn nínú. Ọmọdé òde bí ẹrùlẹ̀rù ò bá. Lánàá wọ́n tẹ̀ ní bóyá ìránṣẹ́ èkó àbí kí ló ti pẹ́rẹ̀. Wọ́n ló ní káwọn èèyàn má jáde 21, 22, 23 o. Fóònù náà fẹ́ ṣòro ìdílé fúnlẹ̀ Yorùbá ni. Àwọn èèyàn bá ń gbọ́ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Wọ́n ní egbére fẹ́ gbẹ́ ní kọjá. Ẹrù. Àwọn kan ní àwọn ìjọba tẹ̀ ní kọ́fì wà. Bẹ́ẹ̀ lórí ṣíríṣi já ń gbé àyè sọ lálẹ́ àná. Kó tó di aago mẹ́sàn-án ìta ti dá páru-páru. Ẹrù. Kíni Bíbélì wí. Ẹ bá mi ka ìwé Jòhánù orí kọkànlá. Ẹ kàwé mà.
1: Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú.
0: Ọlọ́run ló sọ̀rọ̀, Jésù ló sọ̀rọ̀ ń bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n túbẹ̀ yẹn. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dààmú. Torí pé àwọn ti mọ̀ pé gbogbo nǹkan wọn yóò wáyé ni. Àti pé nínú ayé a ó rí ìkánjú. Ká tujú ká torí pé Kristi ti ṣẹ́gun ayé. Mo rọ̀ wá ní àsìkò yìí kì í ṣe ẹ̀dákan foríjì mi. Àsìkò yìí kì í ṣe àsìkò tí a máa wá sáré káàkiri. Pàápàá ẹ wá gbàdúrà láti ògbómọ̀ṣẹ́ máa bọ̀ Lẹ́kọ̀ọ́. Láti Èkó yẹ máa sáré bọ̀ ní Ìbàdàn. Ohun tí mo sọ tẹ́nìkan sọ fún mi pé ó lójú òun ni mí. Ẹ gbọ́ nírú àkókò yìí. Mi ò ní ẹ má lọ ṣe ìjọsìn. Ẹ ṣe ìjọsìn yín níbi tó súnmọ́ ilé yín. Àsìkò kì í ṣe àsìkò tí à ń sá kiri. Mo tún ní ẹ yára fún ìṣòru. Ẹnìkan tó ta ìtẹ̀ránṣẹ́. Ó ní kí ló kan tèmi ń bẹ̀. Kí ló yẹ gbọ́ kí ló kàn mí? Ó kàn mí. Ó kàn mí. Tó fi kàn mí ni kémi ò ní fojú sunkún ẹnìkan kan nú yín o. Wọ́n sì ní fojú sunkún èmi náà. Wọ́n ní jí wa gbé. Abẹ́tí yín difa ni. Àbẹ́yìn ọmọ tó ń ṣẹlẹ̀ gan ni. Kí lẹ̀ ń bá ka gan. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yóò dó lórí ẹlẹ́sìn mélòó tó ti jáde tó ti sọ̀rọ̀ lé lórí gan. Tó ti sọ fún yín pé má ti jẹ́ kí ọkàn yín kí ó dààmú. odoro abi awon asaju joba melo lo ti jade ba gba awon to gba alejo babo ni rugun funfun melo nu won lo ti jade gan to ni e ma ti je ki okan yin ki o damu ta ba ti wa tori esin ati oselu te ba le baba yin je awon alale yo bere o sibe ni irumi ati ije aye mo gbo ohun itunu kan to nso se mi leti pe emi ni e ma se beru emi ni wa ni enu ise o olorun lo nje emi ni o wa lenu ise o ni ile yoruba owo yo paro owo e je ka mu iwe orin wa e ba mi ko akori to wa ni ori iwe orin 876 ti ja apostolic christi akori
1: emi ni
0: e ma beru
1: Ni irumi ati ije aye. Gbogbo ohun itunu kan.
0: O so si mi leti pe.
1: Emi ni. Ma se beru.
0: Olorun lo nje emi ni. Oni ka ma se beru.

0: sábọ̀ padà. Psalm 30 verse 5b kí ni bíbélì wí ẹ̀ka
1: wí náà. Bí ẹkún pẹ́ di alẹ́ kan.
0: Mi ò gbọ́ o.
1: Bí ẹkún pẹ́ di alẹ́ kan.
0: Kí ni bíbélì wí.
1: Ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀.
0: Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀.
2: Mímọ́.
0: Ó jẹ́ kí a nírètí pé ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Bí orílẹ̀-èdè bá rí bí ó ṣe rí pàápàá, àwọn tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ tiwa yìí. Wọ́n rán mi láti kéde wípé ọ̀pọ̀ tó sunkúsù lánàá torí pé orí ìmọ́lẹ̀ tòní ayọ̀ rẹ ti dé. Kódà máa rẹ́rìn-ín ní ayọ̀ mi ti dé. Ọmọ rẹ tó lọ yẹn, ààyè tí wọ́n gbé lọ ni wọ́n gbé padà. Á kí gbogbo ìdílé Michael tí wọ́n fi akọ́rọ́ mú ọrùn wọn. Tó ń bani lọ́kàn jẹ́ ni pé bàbá yìí ìgbéyàwó ọdún wọn ní gbé ọdún mẹ́wàá báyìí tí ọlọ́run ti yọ̀ǹda fún wọn. Wọ́n sì fi ìyá àti bàbá àti ìyàwó sílẹ̀. Kódà àwọn ẹbí ni ẹ má pin fọ́nrán akọ́rọ́ ìkiri mọ́. Orin tó jẹ́ ohun ìbànújẹ́ ni ọlọ́run kò tu ìrúrùdílé báyìí nínú. Ìkan náà àwọn tí wọ́n mú balẹ̀ wọ́n ti ṣe èsì kẹyìn fún wọn. Ìjọ Jímọ̀ tó kọjá yìí. Wọ́n mú láyọ̀ láti kéde fún yín pé ẹ̀sùn ẹkún ni ayọ̀ ti dé. Ìjọ mú rán gbogbo àwa ọmọlẹ́yìn Jésù. Àwa tí a gbé Islam lọ́wọ́ gidigidi. Ó lẹ́mi ọmọdún Islam alákatakítí tọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ilẹ̀ Yorùbá. Èmi ọmọdún ẹ̀sìn alákatakítí ti Kìrìsìtẹ́nì tọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ilẹ̀ Yorùbá. Ìgbà tí àwa ń dàgbà tá a gbọ́njú dáadáa. Múmìnì múmìnà gbogbo wa ń ṣe papọ̀ ni kódà táwọn oníṣẹ̀ṣe. Nígbà táwọn máa lè bẹ̀rẹ̀ sí ní dàgbà. Wọ́n mọ̀ yọ ọ̀ṣọ́jọ́ ọ̀ṣọ́ lọ. Àsìkò yìí kì í ṣe àsìkò rúdurùdu. Kì í ṣe àsìkò tí a máa ní tèmi ní ẹgbà. Àsìkò sọ̀kan lélẹ́yẹ. Bí ẹkún bá pẹ́ dalẹ̀ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Ọlọ́run yóò bu ìfọ́jú nù wọ́n bí a ti ṣe ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí. Àwọn ẹgbẹ́ mú ogun kan ní ọ̀fẹ́ mú Elisha. Nígbà tí agbẹni ní ìgbèkùn wá dẹni tá a tún mú ní ìgbèkùn. 2 Kings chapter 6 verse 14 ẹ kàwé màmá. Màmá ẹ ṣe pápápá àbí kẹ lọ́kà ń lé. Ẹ kàwé màmá. Ok, a lọ́kà ń lé. Mo ti yànnà náà ẹsẹ̀ wúrà yìí fún yín láàárọ̀ yìí. Màmá ẹ jẹ́ kí ọkàn yín kó pa ojú pọ̀ sójú kan bí. Ẹ pa ọkàn sójú kan pẹ̀lú ọ̀dọ̀ mi ń bì. Ẹ bá ti wà ń bí gbogbo ìrònú k

dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọ tí wọ́n darapọ̀ mọ́ ètò yìí. Àwọn ni Ọlọ́run fi ṣe gàárì tí àmì ń bì. Òbítíbitì owó ni wọ́n ń san ní gbogbo ọjọ́ ìsinmi yìí. Owó mú kí iléeṣẹ́ wò pé ilé ètò yìí na a sponsor program. Orí àwọn ìjọ méjì yìí ni. Ò ní wálẹ̀ sí èsì tabanoko frustration tó bá tó àkókò àgbọ̀ṣẹ́ tí wọ́n ní fún wa. Pápá ẹni tí Ọlọ́run ń lò láti gbé ọwọ́ Mósè sókè fún ìjọsìn Anes ìràpadà ẹ̀mí, màmá ìràpadà ẹ̀mí ilé amúlòkọ of blessed memory. Dúdò ni ìrántí olódodo. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ̀ níṣe. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn Ọlọ́run kò bu ìfọ́júlù wọn. Ẹ wá pè mí lẹ́yìn ètò. Amúni ní ìgbèkùn wá di ẹni ta tún padà mú ní ìgbèkùn. Agbára Ọlọ́run wà síbẹ̀ o. Láì mú àmúlò má là mọ́. Rántí ọjọ́ tí wọ́n dá mi lọ́nà. Ọlọ́run ló ní ká pé méjì. Gbogbo ń tẹ́nìyẹn gbàgbọ́ ló sì fi ti ọ̀rọ̀ yẹn lẹ́yìn pé òdodo ni ọ̀rọ̀ náà. Ọlọ́run wá sọ gíláàsì mi di àpáta. Irin gbà bàtà tó ń sọ mọ́ gíláàsì mọ́tò Highlander kò sì sàn kò fọ́. Ọwọ́ wọn bá bọ́ pé ẹni tó ń gbénú mi ju gbogbo ayé lọ. Mo sọ pé mi ò ní kọyín bí wọ́n ṣe àbí mo máa kọyín bí wọ́n ṣe ń pẹja ni mi ò ní fún yín lẹ́ja jẹ mọ́. Wọ́n tọ́lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fara hàn fún ìpàdé tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Agbára pààrọ̀ ọwọ́. Ẹ̀rí ti kúnlẹ̀ ní bàbí. Àwọn tí ọwọ́ wọn ti bẹ̀rẹ̀ sí ní orílẹ̀-èdè. Àwọn tí wọn ò ṣàgbé oúnjẹ mọ́. Pápá àwọn tí wọ́n kọ́ ilé ní àkọ́pá ti bẹ̀rẹ̀ sí ní kọ́ lọ. Wọn àná ìtọ̀ àwọn. Tí oṣù tó ń bọ̀. Àwáyé ní ọ̀nì 21/6. Ní agbára Ọlọ́run. Máa ànáìtì gbogbo ọkàn tó bá wà ńbẹ́. Orí wa mo fẹ́ ànáìtì wa. Orí rẹ̀ ò gbọ́rọ̀ gba bọ̀dẹ̀. Orí lẹja fi ń labú. Kódà ó kúkú pé bí bó ṣe pé ọgọ́rùn-ún mẹ́ta iná là kúkú ń yọjú lọ́sọ̀ọ̀sẹ̀. Àbí nígbà tá a bá ń ṣe pàdé. Ọlọ́run tèmi kì í fi ọpẹ èrò jagun. Ẹ jẹ́ kí n sẹ́mi mu díẹ̀. Nígbà tí a bá wọlé, ọ̀run fẹ́ ṣí. Ẹ̀yin tẹ̀ ń bi mí léèrè pé kí ni túmọ̀ ẹ̀ǹfátà. Ẹ mọ̀ lónìí, ọ̀run yóò ṣí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Orin àti ẹ̀rí rẹ̀ ń tẹ̀síwájú.

0: ìyìn àti ẹ̀rí rẹ̀ lẹ̀yìn gbọ́ lọ́wọ́ 32FN94.9 lẹ ti ń gbọ́ mi. Laughter House Premier Inn Mọ̀kànlá ní ìlú Ìbàdàn. Ẹni tí ẹ̀ ń bi mí pé kí ni túmọ̀ Emphata? Túmọ̀ sí ìwọ̀ṣí. Ẹ bá mi kàwé Mark 7:34.
1: Ó sì gbé ojú sókè wọ ọ̀run.
0: Ó gbé ojú sókè wọ ọ̀run.
1: Ẹ kàwé. Ó kẹ́dùn.
0: Jésù kẹ́dùn.
1: Ó sì wí fún un pé.
0: Ó wí fún un pé.
1: Emphata.
0: Emphata.
1: Èyí ni ní.
0: Ìwọ̀ṣí.
1: Ìwọ̀ṣí.
0: Ọmọkùnrin kan ni ò gbọ́ tí ò lè sọ. Nígbà tí Jésù rí ó kẹ́dùn, ó mú lọ sẹ́yìn ìlú, ó fọwọ́ tọ ní ahọ́n. Ó wá tẹwọ́ bọ̀ ní etí ó ké ní Emphata. Túmọ̀ sí ìwọ̀ṣí. Ìwúlò ojú ni fún ojú láti ríran. Tí ojú bá là sílẹ̀ tí ò ríran, ó nílò Emphata. Ìwúlò etí ni láti gbọ́ràn. Bí etí bá wà tí ò gbọ́ràn, ó nílò Emphata. Ìtumọ̀ inú ni láti gbọ́ ọmọjọ́ fún obìnrin. Tí inú bá wá sé, ó nílò Emphata. Gbogbo ọ̀nà tí ó bá dí mọ̀yàn, a nílò Emphata. Emphata yìí ni májẹ̀mú tí Ọlọ́run fi ń bá wa rìn lórí ètò yìí. Àwọn owó tí à ń papọ̀ tí a fi ń sanwó ètò la pè ní Emphata. Túmọ̀ sí ìwọ̀ṣí. Odó lórí Krista pata ilẹ̀ mìíràn yanrìn ni. Pẹ̀lú Emphata rẹ̀ mo wọ inú àka Ọlọ́run lọ láti fún ọ ní ojú tuntun, ẹsẹ̀ tuntun, inú tuntun, ọpọlọ tuntun. Gbogbo ọ̀nà tí òkùnkùn tì mo ké ní ohùn rárá. Mo ké rúgbe tí Jésù ké Emphata. Ọ̀run àánú ojú rere yóò ṣí. Ọ̀run gbẹ̀lú tiẹ̀ náà yóò ṣí. Ọ̀run iṣẹ́ títọ́ iṣẹ́ yóò ṣí. Ọ̀run yóò ṣí fún ìdílé rẹ. Ẹni ṣiṣẹ́ bí ẹni ṣiṣẹ́ nínú òkùnkùn mọ́. Emphata. Gbogbo ọ̀run tó tì ó yẹ ẹgbẹ́ Emphata. Ọ̀run kò ṣí. Ó ní àwọn ọmọ tí wọ́n kí lọ tọ́kọ lọ yìí. Mo ké ní ohun rárá. Emphata. Ọlọ́run kò ṣí ọ̀run lé àwọn ẹ̀ lórí. Ayé wọn ni kárí o. Májà rí òkun wọn gbà. Ọ̀run kò ṣí lórí orílẹ̀-èdè Nàìjíríà. Pápá ní ilẹ̀ Yorùbá. Emphata. Bẹ̀rẹ̀ sí ní ṣe Emphata rẹ o. Kò pè mí fún ìtọ́ni. Ẹ jẹ́ ká bá wọn yọ. Ẹ jẹ́ ká bá wọn yọ. Atomi, àtòróró ohun gbogbo tó gbé kalẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kò darapọ̀ mọ́ fún ìwòsàn, fún ojú rere, fún àánú àti irúgbìn Emphata. Àṣẹ májẹ̀mú yẹn kó bá a rìn. Ó dá gbọ́ àwọn ẹ̀rí tó gọ Ọlọ́run. White Dugba.
2: Ọ̀nà Lápò Agnes.
3: Àdúgbò lẹ ti wá sí.
2: Àpáta. Àpáta.
3: Àkílẹ̀ Ọlọ́run ṣe tẹ wá dúpẹ́ lé lórí
2: báyìí. Ọlọ́run wa kókó ló mú mi ríran nígbà tí mi tójú yọ mí lẹ́nu ni. Mi ríran gbọ́ndú. Nígbà yẹn mi ríran gbà tó yá tí mo lọ sórí òkè lọ sí hòspítù. Ó di pé mi wà ríran rí mọ́tò mọ́. Mi rí ọ̀kadà mọ́. Mo wá jókòó sílé.
3: Ọdún mélòó lẹ ti ríran?
2: Láti 2012.
3: Ẹ̀yin ò lọ sí ilé ìwòsàn?
2: Mo lọ sí Adio Yori Ring Road. Mo lọ tàbẹ́ ilé gbogbo àwọn mi á mú mi lọ sí àwọn private.
3: Bálẹ̀ dámọ̀ kò rí ètò tẹ́ ń gbọ́nu ilé lọ́lọ́ ti
2: báyìí. Ibẹ̀ ni o, ibẹ̀ nígbà tí ó sún mi tí mo ṣe ṣe tí mi ríran àti jáde mọ́ bá gba ká mú bá jókòó sílé. Bọ̀ ti fóònù mi màṣá máa mú káàkiri. Màá máa gbọ́ gbogbo program. Ọjọ́ tí mo gbọ́ ti yìn ni wọ́n á ní jẹ́ mo á rí i pé mo kúkú wá ń gbọ́ every Sunday. Ìjọ kan mo fẹ́ máa gbọ́ báyìí lẹ́nì kan lọ fóònù mọ́ mi lọ́wọ́. Kí ló dé tiẹ̀ tiẹ̀ ni? Bẹ́ẹ̀ mo kàn ṣe rí yín nìyẹn tẹ́ ẹ gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ fi lé mi lọ́wọ́ padà.
3: Ẹ rí mi.
2: Ẹ
3: dẹ̀ rí mi rí tẹ́lẹ̀.
2: Ìmọ̀ yín o, fa first time tí màá kọ́kọ́
3: rí. Àlẹ́ ti wá rí mi nínú ìrọ̀ǹgbà yẹn.
2: Àwọn Ọlọ́run ló ṣe é o. Ó sún mi mo wá rí.
3: Àwọn ọmọ mọ̀ kẹ́ ẹ̀ lé pẹpẹ kú pèsè ra yín.
2: Mo lè
3: pé àbí téèyàn ríran tó lóhùn ò ríran.
2: Gbà tí ṣé wèrè.
3: Lórúkọ Jésù ogun yìí ò ní gbérí mọ́.
2: Àmì Jésù.
3: Ọlọ́run bàbá wa mo dúpẹ́ lọ́wọ́ yín o tó
2: ṣe
3: Ọlọ́run ẹ kò yí padà. Àdàbí tí ń bá mú nǹkan kan orúkọ Ọlọ́run bíbélì tí ń bá mú wọn Emphata ojú yìí ti ṣe pátápátá.
2: Àmì Jésù.
3: Ẹ ní wọn náà kùkùn
2: mi. Àmì Jésù. Nǹkan rọ́ọ̀bì ìdànù ni mo máa ń ṣe ẹ̀fìrì san last year. Àmọ́ mi méjì ló bímọ. Ibẹ̀ náà mo ṣáà ti ń gbàdúrà mi lè jáde mo ṣáà.
3: Bíbélì ni kí ènìyàn ní.
2: Ó náà ni mo ń
3: ṣe. Bẹ́ẹ̀ni o ní ọ̀rọ̀ tẹ́
2: ẹ ti. Dúpẹ́ kọ́lá ń túbà
3: fún mi. Ẹ túnú òkùnkùn mọ́.
2: Àmì Jésù. Àmì Jésù.
3: Lórúkọ Jésù. Aṣọ wọn ni mo wọ̀.
2: White ni
3: White ni mo wọ̀.
2: Ẹyin
3: tó wà tó aṣọ wọn ni mo wọ̀.
2: White ni.
3: White ni.
2: mo ti ri
3: mama eh ni won nokun
2: ami jesu
3: olorun ipe olorun baba mi olorun jesu baba baba lola loruko jesu en tun ri inu okunkun
2: ami jesu
3: ogun to don ton ase ko ni sele wa lori
2: o e
3: lo ni idalare jesu oluwa wa abi jobo no te fa je
2: ami jesu
3: baba yin yo
4: tale ku se oluwa na fa agbara dotun olorun so ma wa pelu eh mo ni eri ko ti mo fe je sagbara olorun o sele wu pe ni ose to koja ni osan jo sunday bayi na ni mo sun mo kan sha ri pe nkan kan ko si mi ni eti latojo won yen mo fodide mo yen fodide ti mo se gbon ori mi ti mo gbe si mi nkan yen dun gan wole si mi so mi sha ri yo o sha pada won ni ti mi ko pe ti wole jo yen na deputy president ni ro mi ni yen mo fe po si mi ko se jo keje mo kan pa se mo ni owo nile anointing oyin le mo se mu ni yen ti mo se kan si jo ati jo yen mo kan si o tun ti jo keji mo tun kan si mo tun fesan ale mo tun kan si ayiwa ti mo de ti kan si ti mo so fọlọ pe ọlọrun lo ba je pe looto ni ọlọrun pe iwa apostle wa la ti ko wo ti mo de mo po ọlọrun pe yin to de se ise iyanu ti o de se kaye le lo ma ja kokọ to lo ma se ni ise iyanu fun mi ọlọrun je ra re kin de leri lori eti ati gba yen ba iro yen ti lo mi gbo bi nkan kan se ro mi leti mo eti mi ti lalafia gba mo dupe fọlọrun
0: mi o pe ororo ofe o si ta ororo pẹ̀lú ìgbàgbọ́ yín tó so mọ́ tèmi àti irúgbìn ìran padà ohun gbogbo wa ṣiṣẹ́ fún rere kò sí àṣírí kan bẹ́ Isaiah 10:27 and 19 break the yokes àṣírí yẹn nìyẹn àti ìran padà àṣírí yẹn nìyẹn lórúkọ jésù ogun tó bá fẹ́ tí òru wọnú ayé yín lọ látọ̀ni iná kó mu bẹ́ẹ̀ lórúkọ jésù tó kù lágbára yín òfin iná ọlọ́run ti jáde kẹwàá lálàáfíà títí ayé òní di létí agbára mú kí ọwọ́ kó yí padà nìyẹn látọ̀ni iná kẹ máa ṣe rere jésù olúwa wa àmì.
5: Rántí ìjọ ìṣàánú fún mi ọmọ mi tó wà ní Cairo kò lọ sí Cairo ẹni tó ti pàṣẹ lọ ibi ọ̀nà méjì ibi tó ti ṣiṣẹ́ iṣẹ́ yìí ò ṣáàtì lọ́rùn ló bá padà sí ọ̀dọ̀ ẹni tí ó mú lọ onítọ̀hún ní ìsìn ó ní ìgbà tí ò ti ríṣẹ́ tí òun pé òun máa falẹ̀ àbúrò ẹ̀ lọ́wọ́ ẹjọ́ ìgbésẹ̀ wo ni mo lè gbé ẹjọ́ ẹ bá mi gbàdúrà kí ọmọ ẹ̀ kó rí ibiṣẹ́ tó dáa kó rí ibi rọrùn kó má ṣe rí ibi ìnira ẹjọ́ ẹ fàdúrà ràn mí lọ́wọ́.
6: Hello daddy mo dupe fun Olorun fun ore ti Olorun se ninu aye mi emi Laide Abraham ni mo soro mo dupe o e ma dagba ninu ise iranse e ni fomo se e ni faya se o gbogbo adawo le yin ba ma yori si rere emi ti mo ni omo mi wa ni Cairo pe ko ri ise Olorun ti pese ise fun Olorun ti se yanu ninu aye Olorun ti ba mi pese ise fun mo dupe fun Olorun ore t'Olorun se ninu aye mi mo dupe mo ti ma n gbo eto yin tipe tipe gbogbo igba t'omo yen fi wa nu inu to bi lasti oriṣiriṣi ni won so fun wa wipe ka lo ma se nkan ka lo se gba ka lo sa ṣugbọn gbogbo igba yin ma n sanwo dami sile fun eri irapada mo sa ma n san awon owo yen si wakati mo dupe p'Olorun ba mi so layo ope mi po ṣugbọn mo dupe lodo Olorun e ṣeun baba ojú òní tí yín o.
0: Ẹ jẹ́ máa darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run fún ìtọ́ni ẹ̀mí mọ́ tí wọ́n fún wa mo rántí ẹ̀gbẹ́dúrà tí ẹ kọ́ láìpẹ́ yìí tí ìgbésẹ̀ tí ẹ̀gbọ́n Ọlọ́run darí mi pé kí ọmọ náà gbé tó dẹ̀ wá padà rí iṣẹ́ tó tọ́ṣẹ́ tẹ àti ìyá látún ṣe jọ sọ lórúkọ Jésù ṣẹ́yìn òní fún ọmọ náà lọ́wọ́ wá kílò kò délé a tún dúpẹ́ nípa tí ọmọ tẹ́ ẹ bí náà ẹ̀rí pọ̀ rẹpẹtẹ àkàkà tán tí gbogbo ògo jẹ́ tọ́lọ́ ní ìlérí pé àwọn ìbá wọn pé ògo wọn tẹ́yìn náà bá ti ń gbọ́ràn ìràpadà yìí ni májẹ̀mú tọ́lọ́run bá wa dání rọ́bì dànù ẹnfátà gbogbo májẹ̀mú yẹn tọ́lọ́run bá wa fi lò pọ̀ wọn ní padà lẹ́yìn wa lórúkọ jésù wọn ní tájú gbèsàdú mo bá yín yọ̀ ọ́ lórúkọ jésù wákérò kò délé o.

0: nílé pé bí ọdún bá wọn pé ogo wọn. Orin àti ẹ̀rí rẹ̀ 32FM94.9 lẹ́tí ń gbọ́ mi. Dr. Post Tawalade ló kọ mi o. Ọ̀pẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ wà lójú òpó Facebook yìí. Ẹ̀yin tí ẹ wà ní 32FM94.9 fẹ̀yìn on Facebook. Ẹ̀yin tí ẹ wà ní Taiwo Tekobo Alade on Facebook. Àti ẹ̀yin Apostle Tekobo on TikTok. Ẹ bá mi pin lógún, ẹ bá mi pin lọ́gbọ̀n. Ọwọ́ tí ẹ fi pin ìyá sí Adé ọwọ́ láṣeyọrí ẹ̀ ní fi gbókù ọmọ. Sẹ́sì tabanaka of consolation ẹ ṣe gidi gan ni. Orúkọ lọ́wọ́ àwọn ìjọ yìí láti bí ọdún mẹ́ta pé ọdún mẹ́rin báyìí tá ti dé ibí yìí ni wọ́n ti ń kówó lé orí ètò yìí. Ayé sì wà náà fún àwọn jíngù tó bá jẹmọ́ ti ìránṣẹ́ Ọlọ́run tàbí ẹni jíngù lórí ètò yìí. Ẹ̀yin tí ẹ̀ ń pè mí pé ṣé ẹ lè play jíngù lórí ètò yìí o. Àkàn nílé gba rìkọ́dẹ̀ lórí ètò yìí kó jẹ́ back to back. A lè gba jíngù. Àwọn ìkéde tí ẹ bá ní fún àwọn ètò ìjọsìn yín àti ìkéde gbogbo ju àwẹ̀ kan. Béèrè kan wà tí wọ́n ń bi mí. Sáyẹ̀nsì Yorùbá ló bi àwọn olórí ẹlẹ́sìn ní ìbéèrè yìí. Àwọn òfò àdámọ̀ kan UFO wọ́n ti ṣe pé wọ́n tàbí àwọn aliens. A lè fi wọ́n pé àwọn ẹ̀mí àìrí wọ́n lọ ti wà ní àárín wa. Ẹgbọ́n kí ni bíbélì wí àwọn ẹ̀mí yìí ló dá ènìyàn rárá o. Ǹjẹ́ ènìyàn àtàwọn ẹ̀mí yóò sì padà ṣe ìjọba? Bẹ́ẹ̀ ni àsọtẹ́lẹ̀ bíbélì. Nígbà tá a bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí tí màmá Sarah Adéagbó ní fún wa, Prophetess Evangelist Sarah Adéagbó, CAC Tabernacle of Restoration, a lọ sí àwùjọ wa. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa. Ó ní àtẹ̀rí rẹ̀ ń tẹ̀síwájú o.
1: Aṣáájú ni ká gbé sí rédíò mi, 32FM ti wà òkè.
2: Onífọlọ́rọ̀ bàbá ogunífọlọ́rọ̀ mọ̀ ogunífọlọ́rọ̀ ìmíràn arúgbó ọjọ́ ọlọ́run ìgbà ni àpáta léra yé ibi sáde olórí ogun ọ̀rọ̀ba tó ń jẹ́ èmi ni ìmọ́lẹ̀ láàrin kòkó ayé àsọpọ̀ ẹ̀ṣẹ́ àyínlógún lọ́pọ̀lọpọ̀ bàbá àgbà ọlọ́run àwọn ọlọ́run ọba tó ń gbé nínú ìmọ́lẹ̀ ọba tó fi mọ́lẹ̀ ṣe gbogbo ọlọ́run tó ń gbé ní pẹ̀kún ọ̀run ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ àkìyìn o alẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ fún mi ọ̀fẹ́ àti àánúsẹ́ ẹni kọ̀ọ̀kan wá rí gbà adúpẹ́ tó pójú wa sí ìmọ́lẹ̀ àlàyé láàárọ̀ yìí adúpẹ́ fún ìfẹ́ inú rere sí wa adúpẹ́ fún ìpèsè adúpẹ́ fún ààbò adúpẹ́ fún àánú rẹ tó fẹ́ràn wa lọ́wọ́ àsọpọ̀ ṣe torí pé wù ọ́ oníkan tó ti tóbi ṣọlá kábíyèsí ẹ̀gbọ́n pé àti ìyẹn wa àsọpọ̀ ẹ ṣe èrò bàbá apostle Alade adúpẹ́ fún àánú adúpẹ́ fún orí ọ̀fẹ́ adúpẹ́ fún àtìlẹ́yìn adúpẹ́ fún ìrànlọ́wọ́ ní ìgbà gbogbo wọn tó dáwọ́ ìdúró lórí ayé wọn wọn tó ràn wọ́n lọ́wọ́ sí àsọpọ̀ ṣe bàbá olùwàgbà ọ̀pẹ wa àsọpọ̀ ṣe lórí gbogbo ọmọ ìjọrí afẹ́fẹ́ àsọpọ̀ ẹ ṣe gbogbo ọkàn àti tó ń gbọ́ program yìí adúpẹ́ ṣe agbára tẹ́ fi program yìí ṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn adúpẹ́ fún ìmọ̀dàgbàsókè adúpẹ́ fún ìtúsílẹ̀ àti ìdáǹdè tẹ́ fi ọ̀rọ̀ náà ṣe àyínlógún fún ọwọ́ agbára tó náà lórí ìpàdé yìí òkú ní forúkọ rẹ o àsọpọ̀ ẹ ṣe fún gbogbo orí ọ̀fẹ́ tí àwọn èèyàn fẹ́ ti rí gbà àyínlógún lórí ìkànnì yìí 32FM alẹ́ ṣe gan gbogbo àwọn ọkàn tẹ́ ń lo bí akọ bí ọwọ́ bí ẹsẹ̀ àsọpọ̀ ẹ ṣe tó dé kí iléeṣẹ́ ìkó bàjẹ́ òjò dàrú òjò túká orí ọ̀fẹ́ rẹ ń pọ̀ sí àsọpọ̀ ẹ ṣe òkú ní fọ́lọ́ ló kí ọ̀run àyínlógún lórí ayé tèmi náà àti lórí ìjọ tabernacle of restoration àsọpọ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bàbá gba ọ̀pẹ wa òògùn ní fọ́lọ́ ló kí ọ̀run arúgbó ọjọ́ wọn máa gbé ga gbogbo àdúrà ní orúkọ jésù kristi olúwa wa àmín. Mo kí wa ní orúkọ olúwa pé ẹ̀ka àrọ́sà ẹ̀ka àrọ́mà àkúsẹ̀mí òní lórúkọ jésù ẹ̀mí ṣọ̀pọ̀ ẹ̀láyé mo gbàdúrà lórúkọ olúwa wípé kò ní jẹ́ àṣe mọ́ àánú ọlọ́run orí ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́tẹ̀ tí gbàrí ọyá kó tẹ̀yìn lọ́wọ́ lórúkọ jésù olúwa tó lùbàlà mo sọ pé ìrì ayọ̀ yín ọyá kó tẹ̀yìn lọ́wọ́ kẹrí àánú gbà sí ti rí bẹ́ẹ̀ àṣẹ òrógùn jésù kìí ṣe olúwa wa orúkọ tèmi ní evangelist Sarah Adéagbó mo wá láti níjọ sí tabernacle restoration ìlọsùn nílùú ìbàdàn kí ọlọ́run kó gbàdúrà yìí àkórí ọ̀rọ̀ ọlọ́run fún ìgbàniníyẹn tó fọjọ́ ìsinmi tòní mo tẹ̀síwájú ní àkórí gbòòrò sí mò ń bá lọ lórí ìkọ́ni jésù bí a ṣe lè hùwà ẹ̀kọ́ mósè tí àwọn farisí dúró lé ló sọ wípé ẹ̀yin ti gbọ́ bí a ti rí fún àwọn ará ìgbàni pé ìwọ kò gbọdọ̀ ṣe mansaga ṣùgbọ́n kí ni ẹ̀kọ́ jésù gbọ̀là wa kọ́ wa ẹ̀kọ́ jésù ó tún ń yànnàná ìtumọ̀ tí olúwa ń béèrè lọ́wọ́ òfin sí olúwa fún mósè n tí jésù olùgbàlà ń fẹ́ lórí ẹ̀kọ́ àgbèrè òun ni pé ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kúfẹ́ sí o si ba se pa saga tan ni okan re olo je ko so pe bi oju otun re ba wa mu oko se yo jade ki o si sonu o sa ni re fun o ki eya ara re ki o segbe ju ki gbogbo ara re koju se na oro apadi lo bi owo otun re ba mu oko se ki kuro ki o si sonu o sa ni re fun o ki eya ara re kan ki o segbe ju ki gbogbo ara re ki o ju si ina oro apadi lo yesu olugba la nko wa ni ijile wi pe ki se gbogbo enikeni ti o ba ni ibalopo pelu okunrin ajiji miran abi obirin ajiji miran pe iru eni be nikan lo wa ni to leto lati gba idajo lati lo si orun apadi sugbon o nje ko ye wa wi pe e je kin kokon so na pe kini pasaga ki se ni agbere kini pasaga pasaga ni ki eyan ba odomobirin abi odokunrin ni ibalopo awon si won si ni aya tabi ton si ni oko kajo mo ni ibasepo agbere ni ki eyan mo ba abileko en to si loko to si laya ki e mo ba sepo e tumo mi jiji lele so eso gba la wa fi di e mule wi pe gbogbo ni keni to ba si le ni to je pe oju re o le kapa e oju re o le ko ni janu looto lo ba obirin miran lupo looto lo ba abileko lupo looto lo ba odo lupo amo ninu okan re o se fe ku fe nibe nigba to je pe oju re ati okan re o sise agbere itumo ni wipe gbogbo enike to ba si nwo obirin kan abo wo okunrin kan to wo sisi debi wipe n to fin je okunrin abi oju obirin o ba fi le ru ara soke eh o mi wipe o ti be niyan sagbere niyan o si be niyan se pasaga niyan so awon Pharisees wa do lori pe olorun kuku se e awon kuku sagbere e awon kuku se pasaga sugbon jesu je ko ye won wipe ohun ti oju re mu o se yin nko to pe ti e ba ri okunrin mi to ba wo obirin mi to wo to wo to wo to wo bayi gbogbo to ni se pelu n to fi je okunrin to fi je niyan to fi je okun ta fi da ni okunrin lo ma respond be na ni obirin mi a wo okunrin mi wo wo wo o mi wi pe ti olorun ba le wa so de bi korite le wi pe number 1 wi pe o sagbere gan iyen kokon ti kokon mu wahala si damu be niyan sugbon ki won ba ma aduro lori wipe awon kuku sagbere sugbon awon nkan to tun le bi agbere to tun lagbara to tun lese nle ti awon ofokan si ni pe oju won o le sagbere tan okan won o le sagbere tan so o bi pe o ko wa ni eko bi a se le ko oju wa ati okan wa ni ijanu tori pe nti eyan ba ru lati inu oni oju so o te ba ru lati inu oni enu so so oju wa ati okan wa o gboro wa control so that ani mo fi mu dese awon gbe lori pe olorun kuku ba won se awon okuku ba okunrin lopo awon obobirin lopo be ti okan won ati oju won o se agbere pupo pupo gbogbo nigbagbo lo gboro ki sara lati yira fun iriri adun ninu ifarahan isekuse gege bi iru awon ti an fiyan ninu aworan tabi iwe aworan ni hoho awon kan o lo sagbere lo to sugbon iwo lo ni wo lo nwo elomi ba mu phone lowo ba ti o mo wo nibe oko ja gafara so de so ninu okan re o de so orun igboya wi pe olorun se okuku ba obirin kan lupo o de ba okunrin kan lupo o mi pe o ti se agbere tan ninu okan re ninu ona fifi aye gba iwa mimo ninu ibalopo obirin ati okunrin ni o ni ojuse obirin nigba gbogbo lo ki sara lati ma se mura ni ona si o le fok eniyan si ara re eyi to le fa idanwo fun wa awon okunrin to si le fa ifekufe lowo mimura ni ona ito tabi ni ona ero ifekufe je ese nla olo sagbere be ni e o sagbere o se pasaga amo imura re yi nko ki lo so fun elomiran elomi te ba ri imura re bayi ifun bi okunrin o fe wo gan okunrin ma wo te ba ri imura okunrin mi na bayi bobirin o fe wo obirin ma wo nigba tokunrin ba mura soko to nbe ni di re to normal to e ko wo gege bi eni to normal eni to balance to e ko wo ko mu belt ko fi de ko mura ni ona to wa okay kan fi mo pe leyi eni alafia ni sugbon se eni eni sin opolopo won ti wa ju okun beli belt won nu ni sin ba te pe gbogbo drugs to wa labe le mo wo to kan mo ndun mi gan ni pe drugs telo mi wo gan ko se ri ko se wo kin lo fe fa yo nbe o ti di pe okunrin na to wo patala san because nigba to ye pe sokoto le don di re mo bebere e di re ni sokoto re nduro si so gbogbo boxer to wo sabenu n to fe kan ri na niyan point felefele lelomi to ma wo on to fe fiyan na ni wi pe ki awon yen le ba ri o ngbo
3: tell me bad do by o ma mi so pe gbogbo sokoto yen ibi ilaji die ni odo si points felefele to wo ne ma wo kilo wa nsin yen kilo nfa yon yen se wa iwa to mu ogbe dani ni yen kilo fe

Moreti Chief Benedict Akika. Wọ́n ní ìrànlọ́wọ́ tí wọ́n fẹ́ ṣe fún àwọn opó àkàndá lórí ètò yìí. Àwọn ní àgbà kin Ọlọ́run dáàbá. Wọ́n ti ṣẹ́jú sí mi.

0: she Benedict Akika. Any and reti won won wo anu ti won fe na sori eto yi lati ba awon akanda tabi awon arugbo bi nti Olorun ba ti ni ki won se won ti ran yan kan si mi
1: ayo
0: sibe ni eni ka wa ni ipale mo
1: ayo
0: won ni ku lai lai
1: ara kunrin pelu ara birin
0: ara nti ise esin ta waye wa se niyan
1: ayo ayo
0: ọjọ́ mẹ́ta ẹ̀ ni wọ́n náwọ́ sí àwọn ẹ̀kan kan ládùúgbò
1: nípa
0: ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún wọn àwọn tó ń fẹsẹ̀ rìn ti di ẹlẹ́sẹ̀ mẹ́rin báyìí nínú wọn ọ̀pọ̀ arúgbó ni wọ́n ti nu omijó wọn nà ìyẹn ṣí Benedict Akika ẹ̀mí Yogun ẹ̀ní kún rèwé rèwé amare ti yin agbogbo eyin ti o ba ku na ti enise ti e fe ka ran si awon eyan lori eto yi aye si sile e ja lo sawojo wa
1: gbo wa
0: eschatology that is the study of the end time in theology awon ti o sele ni igbeyin aye bibeli kun fun iwe ti ko ni aba won rara

0: science Yoruba n bere papa ti awon ti won mo pe mo ma soro nipa ohun ti emi n bi mi pe kini mo ri si odo eschatology eko bi eko opin aye eti an pe ni eschatology ni theology gege bi akeko ipa ti oro Olorun ti an pe ni theologians papa biblical theologians mo ni mo ninu ohun ti bibele so nipa ibeere yi kini ibeere ohun kini bibele wi adupe lowo Olorun ti won je ibere ati opin ni ede Greek ti a pe ni alpha ati omega ninu iwe Genesis ni a ti ri ibere ohun gbogbo sibe a ko ri ibere Olorun iyen ni pe ohun ti ko ba si ni ibere ko ni opin a ri nibi ti Olorun gbe da aye ati orun ninu iwe Genesis nígbà tí Ọlọ́run bá dá ayé àti ọrun ẹ jẹ́ ká bira wa léèrè pé níbo ni Ọlọ́run wà ní àtẹ̀tí kan ṣe Ọlọ́run dá ayé àti ọrun níbo ni Ọlọ́run wà nígbà tó ń dá ayé àti ọrun a jẹ́ pé àwọn ayé mìíràn ti wà ètí Ọlọ́run ti kọ́kọ́ dá tí yóò sì ní àwọn ẹ̀mí àìrí torí pé Ọlọ́run fúnra rẹ̀ jẹ́ àìrí ẹ̀mí àìrí ni Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Jọ́hánù ṣe jẹ́ ká mọ̀ pé ẹ̀mí ni Ọlọ́run Jọ́hánù 4:24 àwọn tí wọ́n ń sìn sí nínú ẹ̀mí yẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa ti ẹ̀mí àwọn ni ẹ̀mí ni ó lè yé ẹ̀mí ni Ọlọ́run àwọn tí wọ́n ń sìn sí nínú ẹ̀mí ní àtẹ̀tí kan ṣe Ọlọ́run dá ayé àti ọrun níbo ni Ọlọ́run rà nígbà tí wọ́n dá ayé àti ọrun a jẹ́ pé àwọn ayé mìíràn ti wà tá a lè pè ní planet èyí bíbélì gan tó jẹ́ kí fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé ìfihàn pé mo sì rí àwọn ọrun tuntun àti ayé mìíràn ogun fọlọ́run lókè ọ̀run hallelujah ó dẹ́ jẹ́ ká gbọ́ ìbéèrè tí sáyẹ́nsì Yorùbá ń béèrè lọ́wọ́ àwọn olórí ẹlẹ́sìn bó tilẹ̀ jẹ́ pé onírúurú ẹ̀sìn ló wà tó lé ní ẹgbẹ̀rún síbẹ̀síbẹ̀ sí mẹ́ta kan gbajúmọ̀ èyí tí a mọ̀ wá mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ìbéèrè tí sáyẹ́nsì Yorùbá ń bi àwọn olórí ẹlẹ́sìn gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ èyí tí àwọn Amẹ́ríkà ṣe nígbà ayé Obama kó tó wá di pé wọ́n ka sílẹ̀ nípa rírí àwọn ẹ̀mí àìrí kan èyí tí fọ́nrán ká sílẹ̀ ti President Trump tí ó jẹ́ alákòóso ilẹ̀ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ tú ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán yìí sí tàtà yẹn sí rí àwọn ẹ̀mí àìrí wọ́n ti ṣe ń jáde nínú gbalasa òfurufú mìíràn pàápàá wọ́n fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé àwọn ẹ̀mí àìrí ti ń bá wa gbé kí ni bíbélì wí ó dẹ́ jẹ́ ká gbọ́ ìbéèrè tí arákùnrin yìí béèrè lọ́wọ́ àwọn aṣáájú ẹ̀sìn ẹgbọ́.
1: Ẹ̀yin àfáà, ẹ̀yin olùṣọ́àgùntàn, ẹ̀yin olórí ìṣẹ̀ṣe, ibikíbi tẹ bá wà, ẹ lákùnrin súnmọ́ bí. Ọ̀rọ̀ kan ń jà ràn ìrìn báyìí tó yẹ káwọn olórí ẹ̀sìn yìí bá wa dá sí nípa àwọn ọ̀rọ̀ òǹfò àìdámọ̀ èyí tá a mọ̀ sí Unidentified Flying Object UFO tó ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá àjòjì aliens tí wọ́n wá láti inú gbalasa òfurufú lọ́hùn ìyẹn látàrí ayé míì nínú gbalasa òfurufú. Àwọn òǹfò àìdámọ̀ yìí náà ló tún ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá ọlọ́tọ̀sùnwọ̀n ultra terrestrial tá a tún máa ń pè ní ẹ̀mí àìrí ìyẹn àwọn ẹ̀dá tó ṣeéṣe kí wọ́n ti máa bá wa gbé lórílẹ̀ ayé yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó sì jẹ́ pé ọmọ ẹ̀dá ènìyàn lè má láǹfààní láti fojú lásán rí wọn. Àwọn nǹkan tí orílẹ̀-èdè Amẹ́ríkà ń tú sílẹ̀ ìyẹn àwọn àkásílẹ̀ records tí wọ́n tú sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa àwọn òǹfà ìdámọ̀ yìí tó ṣeéṣe kó mìlú títì tó sì ṣeéṣe kó fẹ́ dá rúgúdù sílẹ̀ nínú ẹ̀sìn. Wọ́n ní àwọn tí wọ́n wà nínú ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà yìí wá pe àwọn pé káwọn tètè máa lọ gbáradì ó káwọn lè máa mọ irú nǹkan táwọn sọ fún àwọn èèyàn wọn nígbà tí wọ́n bá padà tú àwọn àkásílẹ̀ kan sílẹ̀ tó ṣeéṣe kó fẹ́ da ẹ̀sìn rú. Ohun kan tó wá gbẹnu tán òun ni ọ̀kan lára àwọn olùṣọ́àgùntàn yẹn tóun náà wà níbi ìpàdé yẹn tó ní pé ó ṣeéṣe kí ìkéde kan padà wáyé láìpẹ́ yìí tí ó sọ pé àwọn òǹfà ìdámọ̀ tó ṣeéṣe kí wọ́n jẹ́ àwọn ẹ̀dá àjòjì aliens tàbí àwọn ẹ̀dá olótó sùnwọ̀n tá a tún máa ń pè ní ẹ̀mí àìrí táwọn olóyìnbó mọ̀ sí ultra terrestrial pé ó ṣeéṣe kí wọ́n kéde pé àwọn ẹ̀dá wọ̀nyí ló ṣẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn àtẹ̀sìn tí wọ́n ń ṣe. Ohun tó wá jẹ́ kí n mọ̀rọ̀ yìí wá sí yín létí ni pé nígbà tí àwọn kan lórílẹ̀-èdè Amẹ́ríkà sì ti ń gbaradì nípa ohun tó ṣeéṣe kan padà tú jáde ẹ̀yin tẹ́ wá jẹ́ olórí ẹ̀sìn ìbéèrè mi fún yín ni pé ẹ dákun báwo lẹ ṣe ṣe àlàyé irúfẹ́ nǹkan yìí ká tiẹ̀ wá sọ pé wọ́n tú àkásílẹ̀ ìyẹn rẹ́kọ̀dì kan wọ́n tú sílẹ̀ tí àkásílẹ̀ wá ń sọ pé rárá o pé àwọn ẹ̀dá àjòjì ìyẹn tàbí ẹ̀dá olótòsùnwọ̀n ni wọ́n ṣẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn ẹ gbọ́ ẹ dákun báwo lẹ ṣe ṣe àlàyé irúfẹ́ nǹkan bẹ́yẹn fún àwọn tó jẹ́ ọmọ ìjọ yín. Ìbéèrè mi kejì sí ni pé ǹjẹ́ ó tiẹ̀ ti ní nǹkan kan tẹ́lẹ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ nínú ẹ̀sìn ǹjẹ́ ó ti ní nǹkan kan tẹ́lẹ̀ tó jẹ́ pé ó sọ̀rọ̀ nípa irúfẹ́ nǹkan yìí.
0: Ẹ káàbọ̀ padà nínú ìbéèrè arákùnrin yìí wọ́n sọ pé wọ́n pe àwọn olórí ẹlẹ́sìn ìpè ẹ̀kọ́ wo ni wọ́n fi kọ́ àwọn èèyàn wọn ipa ri pe awon emi eri yi ti won pe aliens ati orisirisi oruko ti won pe won ti mo le pe ni emi eri emi efojuri ipe won si nbo wa se ijoba lori eniyan papa ati awon emi eri won yi awon ni won da eniyan kini bibeli wi to karpe lowo olorun ninu gbogbo iwe ti o pe ti ko ni agbamo ti ko si ni abuko ni bibeli je ko le so pe mo ti so si waju pe olorun to da aye ati orun olorun nu bibeli je airi aiku aidibaje a o le ri won ega bi bibeli ti se bidire de pe emi ni olorun sibe sibe olorun to da awon emi kan eti akori egbo nigba ti olorun yo da eniyan oni e wa e je ka da eniyan ni aworan ara wa o ti fi won e pe awon emi kan ti wa ti olorun ti da ko to wa di pe o wa da eniyan ni aworan olorun tumo si pe ani ogbon bi ti olorun ani imo bi ti olorun iyato ni wipe ade eniyan nipa ti a mo e je ka pada si bi ibere ti arakunrin wa yin bi wa bi pe awon emi ari lo da eniyan rara o awon emi wa nigba ti a da eniyan e wa e je ka da eniyan ni aworan ara wa ege bibeli ti se filele ninu iwe genesis ati ibere keji ipe ti o sese pe awon emi won yi yo pada wa dari aye pelu eniyan ni o ba yen gbo tori e je ka wo ti bibeli so ninu iwe daniel ori keji oba kan wa nigba lele apini nebukadnesari oba babiloni oba to mi gbogbo aye omi aye tititi ni asiko ti e o lala ori iran ere kan e ti o ga fiofi o latoke wa sile eti ori ere si je wura eti aya re je padaka ti de inu ati ese ati ka to je amo ati irin ohun en to le tumo iran yi iran igbeyin aye ni be katare ri gege bi daniel ti se tumo alati oba ila fun tumo fun pe ori ti o sele lowo lowo ijoba ni kan ti tare to ku fun wa lati fun yin eto mi gbogbo aye pe ijoba mi nbo eti yo je ipo fadaka o tumo si pe iran kan na tu si nbo o nso nipa awon ijoba ijoba ti o ma waye titi te ijoba eti amo ati ide tabi eti amo ati irin eyi ti o se akoso gbogbo agbaye to baya se oro yin ye wa yen ni pe nipa ti ijoba jesu christ ba to awon ta gbe ni amo eran ti pe ninu iwe genesis adaniyan pelu erupele o ni e wa e je ka daniyan ni awon ara wa o si mo erupele o fi mo eniyan o mi mi iye sin eniyan si di alaye okan eniyan je amo awon irin ti a ti fi irin da awon ti amo ni awon angeli ti won ti koko ba satani subu to ti se je ki won wa ninu aye ki eniyan to subu sinu aye e fi won ori kejila ese kesan ibi ti a gbe ri le satani atawon emi eri kan wa sinu aye ko to di pe a da eniyan awon emi won ti wa ninu aye won je emi ti a ko le fojuri sugbon gege bi iwe daniel ti se so pe asiko mo to je pe awon emi efojuri ti a n pe ni aliens yi ati eniyan yoo gba akoso aye ninu iwe ifihan ori kesan ese kerinla awon angeli ti o subu yi paapaa awon bi merin kan ti a de sinu odo efrate odo yi wa lara awon odo to kun nigba ti iran yi si n jade sibe 1 Thessalonica

0: torí àkókò a upload ẹ sórí TikTok wa láàrin ọ̀sẹ̀. Kò sí ní tí ó ṣẹlẹ̀ bíbélì ti sọ nípa gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ yìí. Tẹ́báwo Àlàtí ní Kántísà ní Dálá Daniel 2 tẹ́báwo 43-44 ẹ̀kọ́ orí èrè wúrà kan tó ga gan-an ó dá ibi títí ẹ̀ tí ẹ̀ burú sí ẹni tó lálàá tí ò rántí ẹbí fara ó sì rántí tí ẹ̀ nítorí pé a fún Daniel ní ẹ̀mí títa yọ oṣù aláìfún ọba pé èrè tẹ́ rí yẹn tó ní orí wúrà ìjọba yín tó ń dán lọ́wọ́lọ́wọ́ nìyẹn àgbà ìyá tí ẹ rí tó kún fún ìdẹ àti fàdákà ìjọba mi ń bọ ó ti mọ nígbà tí òpin ayé bá dé èyí tẹ rí ẹsẹ yẹn tó jẹ ìka ẹsẹ tó jẹ apá kan àwọn apá kan irin ó ní àwọn yìí ni ó wà ní òṣè ìjọba ìgbẹ̀yìn ayé apá kan irin yẹn ó ní àwọn áńgẹ́lì tí wọ́n ṣubú bẹ́ẹ̀ báwọn tó fi dá àwọn áńgẹ́lì yìí irin dídán dídán ni inú nù ná ṣùgbọ́n ènìyàn la fi àmọ̀ la a fi àmọ̀ dá àti àmọ̀ àti irin sì ń bọ̀ wá ṣe ìjọba tí a fojú rí ilé lè pé púpọ̀ púpọ̀ màmá rà padà ẹ̀mí ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún wa o ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ẹ ṣe gan apára bọ̀.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
3: 32 FM 94.9.
4: Olúwa Ọlọ́run bẹ̀ bí ìtàtíjọ́ àwa la ò sin bàbá bí ìtàtíjọ́ mọ́ láti wá bọ́ lọ́wọ́ àjàgà ìṣubú.

0: igbọ.
1: Nikon ni kẹrìnléláàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32FM 94.9.
2: À ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
3: Èmi ni mo ní ayọ̀ mi, ayọ̀ tí Jésù fi fún mi. Sátani kò lè bá mi dùn rárá, Jésù ló fi fún mi. Ẹ kú dédé wòye o, ó kọ́ mi náà ni Bọ́lá Ààrẹ, Evangelist Doctor. Ǹjẹ́ ẹ ti ẹ̀ ti gbọ́ rédíò tó ń gbalẹ̀ kankankan Ìbàdàn ní àhín? Òun náà ni 32FM 94.9. Ẹ ti gbọ́ rí? Téèyàn bá fẹ́ láyọ̀, téèyàn bá fẹ́ yọ̀, téèyàn gbogbo ohun tó bá ìjọ máa yọ̀, àwọn gan ni sínkún ni wọ́n máa ń mú ẹ̀rín, sínkún ni wọ́n máa ń mú ayọ̀.
4: Ẹ kọ̀ tí ẹ imagine pé ẹ jí láàárọ̀ ọjọ́ kan, ẹ dẹ̀ rí pé ẹ ti jẹ lótò 20 million naira. Kí ni ìkọ̀ àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ ṣe?
5: Ẹ ṣe, mo máa kọ́kọ́ san gbogbo gbèsè tí mo ti jẹ ná.
4: Ok.
5: Then 2,000 naira tí ó wá ṣẹ́kù. Má fi yẹn mo jẹ sí. Jẹ́ káàárọ̀ mọ̀.
6: This case was performed by Funny Governor. 32 FM 94.9.

kábíyèsí elédùmarè àṣẹ àdúpẹ́ fún àánú tí a rí gbà amojú ẹ̀rọ mi fún sáà yìí tí ó jẹ́ kẹ́ mọ́ láǹfààní àti jẹ̀gbádùn mi dáadáa elio loaded elio loaded elio ni orúkọ tiẹ̀ gangan sọ ni èmo ẹ̀ ni loaded

bẹ́ẹ̀dá bá mọ núrò tó ronú jinlẹ̀ pátápátá yóò mọ̀ pé yẹ kó òun ó máa dúpẹ́ ohun tó lúwọ bá ṣe fún wa kọjá sísọ eléyìí tá à ń béèrè tí ò tí tẹ̀ wá lọ́wọ́ nìkan là ń wí a mọ dúpẹ́ gbogbo ohun tó ti ṣe tó pọ̀ sú àdàdà ọwọ́ pa ti ẹ̀ wà láyé wà láàyè a tún wà láàfin ara ọba mi edumare fún wa ní mímí alemi lọ sókè mi lọ sílẹ̀ láì mú wàhálà dání ọba mi edumare tó fún wa ní mímí lọ́fẹ̀ẹ́ láì gbọ́wọ́ oxygen lọ́wọ́ wa ó yẹ ká máa fọpẹ́ fọ́bọ ọ̀gá àgbà ta lẹni náà ná ta ló le fúnni láfẹ́fẹ́ ta lẹni náà ná tó le fúnni lẹ́mìí kò sẹ́lu méjì tó kọjá kábíyèsí elédùmarè ọba ọba tó dá wa sí tó pa wá mọ́ tó tún kó wa yọ nínú ewu ó yẹ káwọ̀ mọ́ dúpẹ́ ní gbogbo ìgbà ká sì máa fìyìn fún lóòrèkóòrè ǹjẹ́ mo tún gbọ́pẹ́ dé gbogbo èyíǹde gẹ́gẹ́ bí ìṣe mi tèmi tọ́pẹ́ ọmọ fàlànú olúwa ọba mo tún wá gbé ọga ìwọ náà ni ìwọ ni kò sẹ́ni méjì lẹ́yìn rẹ ọba mi mo tún mọ́pẹ́ dé mo wá fọpẹ́ fún ọ n ó mọ yàn ó sì mọ gbósùbà káre jàre fún ọ ni ọba mi edumare tó láṣẹ gbé ó nìkan ni tí ò sẹ́ni tó le béèrè lọ́wọ́ rẹ̀ tí ò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ ẹ̀ wò gbogbo ohun tó bá ṣe pátápátá àṣegbé ni bọ́ba mi edumare bá dánilẹ́jọ́ talẹ́ni tó fẹ́ bá ni wíjọ́ kóòtù wo la fẹ́ gbé lédùmarè ọba lọ ọba mi edumare àwa dúpẹ́ ayin ọ́ kábíyèsí lédùmarè ọba tó lágbára ju gbogbo ẹ̀dá èèyàn kábíyèsí lédùmarè ọba mi òmìnira o ọba tí yọni nínú ìnira ọba tí gbani nínú ìgbèkùn àwọn amúni àwọn aninilára ọba mi ara ti fojojumọ dara ara to wu alagbara giga to ju gbogbo alagbara aye gbogbo lo kábíyèsí elédùmarè iwọ nìkan ni iwọ lo lagbara ta yọ alagbara iwọ lo lagbara ta lagbara kankan o lagbara to ti o to gara si agbara gbagbangbagbangba agbara agbara nla ti fi san ara pa ara pa to ba san ara ohun tan yo pa gbogbo awon alagbara aye awon eni bi ti won gbe nu okunkun ta fa sinu mole oba mi edumare okunkun mu won oba to po nipa ati agbara ni ọba mi edumare tó pọ̀ nípò ọba tó pọ̀ nípa àtagbára ọba tó pọ̀ lọ́lá ọba tó pọ̀ lọ́rọ̀ ọba tó pọ̀ lówó ọba tó pọ̀ níyì ọba tó pọ̀ láyọ̀ ọba tó pọ̀ ní dùnú ọba tó pọ̀ ní rire ọba tó pọ̀ ní re ọba tó pọ̀ ní bùkún ọba tó pọ̀ lọ́gbọ́n ọba tó pọ̀ lóye ọba tó pọ̀ níyì ọba tó pọ̀ lógo ọba tó pọ̀ nímọ̀ ọba tó pọ̀ láàánú ọba tó pọ̀ níranlọ́wọ́ ìrànilọ́wọ́ ọba tó pọ̀ lára ṣe ọba tó pọ̀ láránṣe kábíyèsí elédùmarè ọba ọba tó pọ̀ ní tó pọ̀ láàbò ọba tó tún pọ̀ ní sọ ọba mi elédùmarè náà ni mò ń ké sí ọba tó pọ̀ ládúró ti ni ọba tó pọ̀ lálátìlẹyìn ọba tó pọ̀ níye ọba tó pọ̀ láìkú kábíyèsí elédùmarè ọba tó pọ̀ lóore ọba tó tún pọ̀ níye ọba tó pọ̀ ní ìfifúnni kábíyèsí elédùmarè ọba tó pọ̀ nínú gbàlà ọba tó pọ̀ ní wòsàn ọba tó pọ̀ ní gbígbani ọba tó pọ̀ ní líla ni ọba tó pọ̀ ní títọ́ ni ọba tó pọ̀ ní yíyọ ni ọba tó pọ̀ ní kíkẹ́ ni ọba tó pọ̀ ní gígẹ ni ọba tó pọ̀ ní bíbọ́ ni ọba tó tún pọ̀ ní rire ni ọba mi tó pọ̀ lẹ́bùn ọba mi tó pọ̀ ní bíbun ni ọba mi tó tún pọ̀ ní tọrẹ ọba mi tó pọ̀ ní wíwá ọba mi elédùmarè tó tún pọ̀ níye náà ni ọba mi edumare yìí ó náà lọba mi pàǹpàpàǹpàpàǹpàǹpà ọba tí ó palẹ̀ pagi oko àpáta pààrà lé elédùmarè ọba mi tó para rẹ̀ gẹ́gẹ́ bí àjùbà.

Hello. Hello, ẹ ti wọlé o, orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o. Hello. Ah, gbọ́ yín o. Hello. Bóyá ká ẹ sún kò ń tòsí ń tẹ fi ń gbọ́ wa tàbí kẹ́ ẹ yín sílẹ̀ ká lè bá a gbọ́ yín dáadáa.

0: 0809 7 ẹ̀dàgbẹ́ nìkan. Hello, ẹ ti wọlé ẹ bá gbóhùn sókè.
1: Hello,
0: hello, ẹ bá gbóhùn sókè o.
1: Network
0: ni network ni abẹ ni oni o se tan ati sọrọ. Hello, ẹ ku dédé asiko yi o, orúkọ yin.
2: Continue sọrọ.
0: Kí lẹ pé? Ẹ dákun ẹ mọ́ bínú àgbọ́yín dáadáa, bóyá kẹ bá gbóhùn sókè o, àgbọ́yín dáadáa o.

ẹ jọ ń torí ọlọ́run èèyàn ọmọ yẹn tẹ wà ń létí ẹ ń ṣe tẹ ń flash ẹwà àgbàlagbà èmi nígbàgbọ́ pàgbàlagbà ò lè flash àgbàlagbà ò ní pẹ flash ọmọdé ni ó lè mọ flash ẹ dákun ẹ jẹ káwọn tí wọn fẹ pè wá lórí ètò kí wọn láǹfààní àti pè wá wọlé. Hello. Hello, ẹ ti wọlé orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.

0: Hello. Hello. Ẹyin náà fẹ́ kọrin yín lọ́ni. Hello, à ń gbọ́ yín. Orúkọ yín.
1: Ọ̀pákúnlé Grace.
0: Ọ̀pákúnlé Grace. Láti bo. Oríkì Ọlọ́run la fẹ́ kẹ́ ẹ kì. Oríkì Ọlọ́run náà ṣe yin Ọlọ́run, Ọlọ́run náà lẹ fẹ́ yin. Àbí ẹ fẹ́ kọrin tara yín ni. Ẹ ṣe àdúpẹ́ ìyàwó tí wọ́n bá wa kọ orin yìí. Àna Ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ orin yìí kò ní tán lẹ́nu wa. Ẹ jẹ́ ká sáré dé òkè lọ́wọ́ ní iṣẹ́ kan tá a fẹ́ jẹ́ fúnra wa pápápá bá a bá ti jẹ́ sí ọ̀hún láàrin bí ìṣẹ́jú méjì mẹ́ta à ń padà bọ̀. Ẹ mọ̀ bá wa ká lọ o, ẹ mọ̀ yìí kúrò ńbẹ̀. Ètò yín ètò wa ta ló mú lúwa ó sì ń tẹ̀síwájú.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Meji adaru iseju to ba mo be ati fi aye gaga ibo ni wa fe wa ni bi asikagba idije fe ye UEFA Champions League lagbo jo osuka run odun ta wa yi
2: Kevin De Bruyne
1: Fẹsẹ̀wọ̀sẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀ bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí irú rẹ̀ wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìnwá ẹwọ́ jẹ́ lọ́dún kọ́mẹ́jì léde Yorùbá pọ́nbélé ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímìn jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó lóná kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Reggae London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀jọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní

0: baba mi.
1: Hello. Hello. O re ni o. Eje ka ma fi yi ka ma fi dagbere die die. Ọgbọ́ pàtàkì lọ́wọ́ Royal Glamour Cake and Event tí wọ́n wà ní number 4 Water Reservoir Road ní Olúwo ńlá ní Basoru Ìbàdàn tí wọ́n máa ń bá wa fún àwọn èèyàn ní kéèkì ní oṣooṣù àná Ọlọ́run ní fi yín sílẹ̀ o ẹ ṣe àdúpẹ́ o bógo ti jẹ́ ti Elédùmarè iwájú iwájú lọ́pọ̀ ibi tí ń ré sí iwájú iwájú ò lájọ mọ́ lọ o ẹ jẹ́ ká máa fi èyí ṣe lọ títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé fún ìkéde àti polówó ọjà tàbí tẹ bá ní nǹkan tí ẹ fẹ́ bá tèmi tọpẹ ọmọ fàlànà sọ tàbí ẹyin náà fẹ́ kún wa lọ́wọ́ lórí ètò yìí ẹ lè pe tọpẹ fàlànà sórí nọmba yìí 070-5140-4540 ọpẹ́ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ lọ́wọ́ bọ́tìnì tó ń tẹ̀sọ́ tún tẹ̀sọ́ sí tẹ̀ fi láǹfààní láti mọ jẹ̀gbádùn ètò yìí helio loaded òní gan mọ́nà o ká máa firi àtayọ̀ ká fi pàdé ní ọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Owó iyebíyelọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ ẹ̀tì ẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real phones for your phone repair. Phone unlocking, we are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà.

lájọ yiri wo orí kejìlé ní ọgbọ̀n ẹsẹ̀ ìkíní sí kẹjọ òun ni wọ́n ti ṣàlàyé ìṣe àṣà àti ìbọ̀rìṣà nínú bíbélì léyìí tó ṣe wípé òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì ń tẹ̀lé lónìí wọ́n ń ṣe bí àwọn abọ̀rìṣà wọ́n ń kásá àwọn abọ̀rìṣà wọ́n sì ń bọ òrìṣà nínú ìjọ ọlọ́run wọ́n rò pé kìrìsìtẹ́nìtì náà ni wọ́n rò pé ọlọ́run náà làwọn ń sìn ọlọ́run láàmú ọbọ̀ kì í sóòsà ó bẹ́ẹ̀ bá ń bọ̀ sànú òjọ ìṣekúṣe lẹ́ ń ṣe iṣẹ́ àwọn àpòsílì kọ́ n ò tí ẹ mọ tó dé tó rìn wọ̀ mí lákì ẹ̀mí ara ṣùgbọ́n ẹ̀dàkùn ẹja bọ́ sórí ètò ní tààràtàrà mo rò wípé ẹ ti sí bíbélì yín torí ètò àdìtú bíbélì ọyẹ ká mọ̀ sí bíbélì ò ká mọ̀ rí ní tí n bá fẹ́ ká rí kí ọmọ bá dàbí pé àgbélẹ̀rọ ni ẹ́xódù orí kejìlé ní ọgbọ̀n ẹsẹ̀ ìdílé sì kẹjọ nígbà tí àwọn ènìyàn rí i pé mose pẹ́ láti sọ̀kalẹ̀ ti orí òkè wá àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ aaroni wọ́n sì wí fún un pé dídé dá òrìṣà fún wa tí yóò máa ṣáájú wa lọ bí ó ṣe ti mose yìí ni ọkùnrin ni tí ó mú wa gòkè láti ilẹ̀ egypt wá àwa kò mọ ohun tí ó ṣe é ẹsẹ̀ ìkejì mọ̀ ń bọ̀.

kódà ẹ jẹ́ mọ̀ ṣàlàyé ẹlẹ́sẹsẹ mò ń bọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹsẹ àkọ́kọ́ ná bá ṣe kádé ẹsẹ kẹjọ nu o ẹ ti bú ẹsẹ àkọ́kọ́ nígbà tí àwọn ènìyàn rí i pé mose pẹ́ láti sọ̀kalẹ̀ ti orí òkè wá kí ni mú ìbọ̀rìṣà wọnú ìjọ kí ni mú kí àwọn ènìyàn ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé òrìṣà tí wọ́n ó sì mọ rò pé ọlọ́run làwọn ń tẹ̀lé nígbà tí ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ ní ọlọ́run míì pẹ̀lú mi kí ló dé tí à ń gbé nǹkan kan kalẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run nígbà tí ó lòdì sí ọ̀rọ̀ ọlọ́run kí ló dé tí àgbàgbọ́ nínú orúkọ jésù nìkan mọ́ kí ló dé tí àgbàgbọ́ nínú orúkọ ọlọ́run nìkan mọ́ àfi tá a gbá gbọ̀nà kọ̀rọ̀ tá a gbọ̀nà àlùmọ̀ọ́kọ́rọ́yìn tá a tún gbé nǹkan kan kalẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ìdí ni wípé lójú àwọn ènìyàn orúkọ ọlọ́run a mọ̀ pé kó tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ń pe orúkọ jésù nìkan a mọ̀ pé lójú wọn o bẹ́ẹ̀ bá fi nǹkan kan kún nǹkan kan àdúrà kì í tètè gbà nígbà tí àwọn ènìyàn rí i pé mose pẹ́ láti sọ̀kalẹ̀ tí orí òkè wá àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ arani àwọn ènìyàn kó ara wọn jọ sọ́dọ̀ aaroni ìránṣẹ́ ọlọ́run kan ń bẹ tí í jẹ́ aaroni wòlíì kan ń bẹ tí ń jẹ́ aaroni pásítọ̀ kan ń bẹ tí ń jẹ́ aaroni àwọn evangelist kan ń bẹ tá a lè pè ní aaroni tí àwọn ènìyàn mọ́ kó ara wọn jọ sọ́dọ̀ wọn irú àwọn èèyàn wo ni mọ́ lọ síbẹ̀ o àwọn tí wọ́n bá rò wípé ó ti pẹ́ olúwa ti pẹ́ kó tó dá wọn lóhùn àwọn èèyàn bá rí i pé orúkọ jésù nìkan kì í tètè dáhùn ọlọ́run kì í tètè dáhùn a mọ́ pẹ́ kó tó dá wọn lóhùn wọ́n sì ń fẹ́ ìdáhùn kankankan wọ́n ń fẹ́ ìdáhùn ojú ẹsẹ̀ wọ́n ń fẹ́ ìdáhùn wàràǹsesà èyí tí ẹ ń pè ní mírékù àwọn mírékù kíákíá tó yẹ ká fura sí. ẹsẹ̀ kínní náà ni mo wa o wọ́n sì wí fún un pé dìde dá òrìṣà fún wa dìde dá òrìṣà fún wa tí yóò máa ṣáájú wa lọ bí ó ṣe ti mose yìí ni ọkùnrin ni tí ó mú wa gòkè láti ilẹ̀ egypt wá àwa kò mọ ohun tí ó ṣe ẹsẹ̀ kínní nù wọ́n fẹ́ kí ẹ kíyèsí igbe àwọn ènìyàn sí aaroni n tí wọ́n bẹ̀rẹ̀ ni pé kí aaroni ò dá òrìṣà fún àwọn òun mo fi sọ wípé àbí nǹkan kan pàtàkì bàbàrà dẹ́ndẹ́n lẹ́pẹ́ òrìṣà ni ń tà lè fọwọ́ ara wa ṣe ohun tá a lè fọwọ́ ara wa dá ẹ rí i pé àwọn wòlíì kan àwọn ìránṣẹ́ ọlọ́run ìgbàlódé they are so creative tó bá di pé ká gbé òrìṣà lé àwọn èèyàn lọ́wọ́ creativity sense of creativity wọn ọ́ high púpọ̀ jù dìde dá òrìṣà fún wa kò sí nínú tí wọn ò ti lè dá òrìṣà gbogbo tí wọn bá lajú báyìí tí wọn bá rí nǹkan kan òrìṣà ọjà dé ńbẹ wọn mọ gbogbo ọgbọ́n àlùmọ̀ọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣẹ̀dá òrìṣà òrìṣà kì í ṣe nǹkan kan bàbàrà o fúnra yín náà lẹ́ẹ̀dá dá òrìṣà àwọn èèyàn wà creative gan o wọ́n wà creative gan o ṣùgbọ́n ibi tí creativity wọn ti ń wá wọn ṣàlàyé fún yín òrìṣà náà ni gbogbo rẹ̀. ohun tí wọ́n ń ṣe òun náà ni tí olúwa ti wí nùwẹ̀ sódù orí ogún ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yìn kò gbọ́dọ̀ ṣe ọlọ́run mìíràn pẹ̀lú mi ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe ọlọ́run fàdákà tàbí ọlọ́run wúrà fún ara yín gbogbo tí ń jẹ́ òrìṣà ohun tá a mọ́ ń ṣe fúnra wa ni kò sí òrìṣà kan tó jábọ́ látọ̀run o bí wọ́n bá ti jábọ́ látọ̀run rí wọn mọ̀ ṣùgbọ́n òrìṣà tó kún ta lónìí pàápàá nínú ìjọ ẹ̀yin náà lẹ̀ ń ṣe ọwọ́ ara yín lẹ fi ń ṣe ẹnìkan tó wà creative nínú ká mọ̀ sí òrìṣà òun lẹ̀yìn níléwájú yín tẹ̀yìn ń pè ní wòlíì ẹ dákun ná ṣé bí mo ti sọ fún yín ẹ wò ó ọ̀dà nígbà tí ń bá tẹ̀síwájú ẹ rí gbogbo ohun tẹ̀ ń ṣeun òrìṣà ni gbogbo ohun tí wọ́n ní kẹ́ ẹ mọ̀ ṣeun òrìṣà ni ìdí ni wípé tọ́ bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú material things kí ni ọlọ́run pẹ̀lú òrìṣà ń bẹ̀ yẹn sìn ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe ọlọ́run fàdákà tàbí ọlọ́run wúrà fún ara yín kí ni fàdákà kí ni wúrà ohun tá a lè rí láyé náà ni o ẹ̀yin náà lẹ̀ ń tí ẹ̀ ń rí lágbègbè ń tẹ́ ẹ̀ ń rí láyìíká òun ní irinṣẹ́ tẹ́ ẹ fi ń ṣe ọlọ́run mìíràn tẹ́ ẹ ń dàpọ̀ mọ́ orúkọ jésù tẹ́ ẹ wá ń pe orúkọ jésù lábẹ́ ọlọ́run mìíràn kí ni wọ́n ń pè ní òrìṣà bóyá àìmọ tí ń jẹ́ òrìṣà kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òrìṣà lẹ́ ń ṣe ohun tí wọ́n ń pè ní òrìṣà òun ni ẹ̀mí mo ti sọ ṣáájú
emi emi kan awon emi emi ni won pe ni orisa amo kin to wa tesi waju pe kini ti won pe ni emi e ja lo sinu we luku ori kan ile ni ogun ese ikokan de ni ogoji luke chapter 24 verse 39 ki eri nti nje orisa gan bi jesu funra re bo si salaye re Jesus salaye nti nje osa o bo se wire inu we luke 24 39 ti mo ni eje ka wo e wo owo mi ati ese mi pe emi ti kara mi ni e di mi mu ki e wo nitori iwin ko nitori iwin ko ni eran ohun egungun lara bi eyin ti ri ti mo ni e ja wo ni ede oyinbo tori iwin ojo fe mo je ki oye wa daada ede oyinbo wi pe behold my hands and my feet that it is I myself handle me and see for a spirit has not flesh and bones as you see me nti won pe ni ori nto wi ni pe nitori wi pe emi ko ni egun ati ara be se ri mi emi orisa je emi emi je nkan ti o le egun atara yun ni pe emi o lagu ara sugbon exist o orisa ni ami emi ko ni agwara amu exist o dabi afefe nto wa dabi afefe un o inu e ni orisa ti wa orisa je nkan to exist amo ko ni agwara amo sibe o nbe orisa ni e farabale iyo ni wipe opo n to sele ninu ijo loni awon orisa la nse a nse nkan kan lati mu owo orisa wale orisa to je emi kan ta le fojuri bo ni emi ta le fojuri ti se orisa bo lo se wa le se nta bana eja wo ese keji inu ise aroni ta tun le pe ni ise iborisa tabi orisa pon bele tabi asa iborisa ti o ti di toro fan kale ninu ijo loni ti a fin se ise ati asa iborisa tabi borisa ninu ijo e wo ese keji we exodu ori keji le ni ogbon o aaron si fun won pe e kan oruka wura ti o wa ni ti awon aya yin ati ti awon omokunrin yin ati ti awon omobirin yin ki e si mu won tomi wa ese iketa gbogbo awon eniyan si kan oruka wura ti o wa ni ti won won si mu won to aaron wa o si gba won ni owo won o si fi ohun ona fifin se nigba ti o si da ti o si da li aworan egboro molu tan won si bi pe israeli won yin ni orisa ti o mu ogoke lati ile egypt wa

32 FM tó gbọ́ nàráyọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fí ẹyẹ gágá. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Odifero Nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kọ̀ kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìnwá ẹwọ́ jẹ́ lọ́dún kọ́mẹ́jù léde Yorùbá pọ́ńbélé. Ẹ jẹ́ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì jẹ́ tún já ọsí kì í ṣe nípa káwọ bọ́ọ̀lù nìkan o. Àkàkà tá àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹ̀rù ní ilé iṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed.

Ọlọ́run àwọn ọ̀kadà wọn ma gbé ọdé bẹ̀ tó bá ṣe wí pé ọ̀kadà ló gbé kojú ìrìn ìṣẹ́jú mẹ́ta sí márùn lọ tó bá fi ẹsẹ̀ rìn sí ọjà ẹlẹ́bú kojú ìrìn ẹsẹ̀ ìṣẹ́jú mẹ́wàá lọ ó pẹ́ tẹpátápátá tí ó bá ti ń bọ̀ ó rí àwọn sáìnbọ̀dù àpèrire ìní kó máa tọ̀bọ̀ títí tí ó fi bá wa níbẹ̀ ní agbára ọlọ́run ọlọ́run ní ohun tuntun fún ọ ní inú oṣù yìí ẹ jẹ́ kí isáré mú ọ̀rọ̀ ọlọ́run wá láti inú ìwé Joshua orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án ohun tí a máa jíròrò lè lórí ní ọwọ́ àánú oṣù kẹfà yìí o ni mo fẹ́ pín díẹ̀ pẹ̀lú rẹ̀ ń bẹ̀ ní ìsinsìn ìwé Joshua orí karùn-ún ẹsẹ̀ ìkẹsẹ̀ wípé olúwa sì wí fún Joshua pé lí òní ni mo yí ẹ̀gan Egypt kúrò lórí yín nítorí náà ni a ṣe ń pe orúkọ ibẹ̀ ní Kigali títí fi ó fi di òní lótìtọ́ orúkọ orí ilẹ̀ àpèrere Gilgali náà ni à ń pè Gilgali yìí ó ń ládẹ̀ máa ṣiṣẹ́ lórí ní ọ̀sẹ̀ ọwọ́ àánú ti ọdún tóṣù yìí ọlọ́run ní kí n sọ fún ọ wípé òun máa mú ẹ̀gàn ayé rẹ kúrò ó máa mú ẹ̀gàn àti ayé rẹ ó máa mú kúrò tí a bá wo ìwé àìsáyà ìwé wòlíì àìsáyà orí ìkẹrin ó lé ní àádọ́ta àìsáyà chapter 54 tá a bá wo ẹsẹ̀ ìkẹrin ó ní má bẹ̀rù nítorí ojú kì yóò tì ọ́ bẹ́ẹ̀ ni kí o má dààmú nítorí a kì yóò dojú tì ọ́ nítorí ìwọ gbàgbé ìtìjú ìgbà ìwé rẹ ìwọ kì yóò sì rántí ẹ̀gàn ìwà opó rẹ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní mo fẹ́ kà ní òní kó tó di pé mo máa gba àdúrà fún ọ ọ̀rọ̀ ọlọ́run ó ní mo fẹ́ kà kó tó di pé màá ṣe àlàyé ní ṣókí kó tó di pé mo máa gba àdúrà fún ọ ọlọ́run ni kó o máa bẹ̀rù pé ojú kì yóò tì ọ ìyẹn ni wípé a máa yí ẹ̀gàn rẹ a máa yí kúrò ọlọ́run àpèrire ní kí n sọ fún ọ wípé nínú ayé rẹ ní ọdún yìí òun máa so ẹ̀gàn rẹ di ògo má sọkún mọ́ má po rèrí ẹkún mọ́ má ṣe àìróorun sùn mọ́ ọlọ́run rán mi sí ọ ní ìrọ̀lẹ́ yìí pé òun máa so ẹ̀gàn ayé rẹ di ògo nígbà tí a bá wo ìwé orin dávidì orí ìkàndínníàádọ́rin psalm 69 verse 20 mi ò ní pẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà báyìí ọ̀rọ̀ ọlọ́run ni kò gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ló ní agbára ọ̀rọ̀ ni ọlọ́run rán sí ọ ọ̀rọ̀ tèmi kọ́ ló ṣe pàtàkì ọ̀rọ̀ ọlọ́run ni psalm 69 verse 20 ẹgbọ́n tí olúwa wí ẹ̀gẹ́ ti bà mí ní inú jẹ́ èmi sì kún fún ìkáàánú èmi sì wòye fún ẹni tí yóò sàánú fún mi ṣùgbọ́n kò sí àti fún àwọn olùtùnú èmi kò sì rí ẹnìkan ṣùgbọ́n ọlọ́run ní kí n ṣe ìlérí fún ọ lónìí wípé òun ó sàánú fún ọ òun máa tù ọ nínú òun máa jẹ orísun ayọ̀ rẹ ohun tí à ń pè ní ẹ̀gàn ó jẹ́ ohun ìtìjú ohun àbùkù ohun tí wọ́n fi máa ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ nínú ètò dàbí gba wípé àwọn èèyàn wọn ò máa tọ́ka sí àṣìṣe ènìyàn ìyẹn ni wípé pàápàá tó o bá ní ìdádúró nínú ayé rẹ
awon eyan won a fi ose leya won a fi ose yeye awon mo israeli won gbe irin ajo won pelu ego won gbe eru sugba olorun so fa wi pe ohun amu won ku oni ku eru ohun o mu itiju won ku ohun o mu ega won ku nigba ti won dede gi gali looto iwe mo so fa wi pe nibe ni olorun gbe mu ega won kuro olorun o kan ni darije oni kan ti o ba ti fi aye re fun jesu bakan na ni yo fun o ni idani loju pe o darije o ati pe ohun mu egan ati tiju aye re o mu kuro loni bibeli so wi pe won wo imale si mo won oju ko si ti won gbogbo ibi ti e gbe nse eleya re gbogbo ibi ti won gbe pegan re gbogbo ibi ti won gbe nfi ose esin olorun ni ki so fo wi pe ohun o mu ega aye re ku yo wa so yeye re di ayeye olorun ni o ma so yeye re di ayeye kiki wi pe ko wo jesu ko gba jesu ko jewo jesu ko tele jesu ko fi igbagbo re sinu jesu o ni ona bayo ninu gbogbo isoro yen mi o ma ton la koja titi di iseju ti mo nsoro yi olorun aperire ni ki nso fo wi pe ohun o ye ega re kuro eje ka gba adura baba wa ti nbe ni orun adupe ni owo re loni wi pe egan o je ohun ibanuje o je ohun to ma gba omi je ni oju eniyan o je ohun to ma mu iporuru okan wa o je ohun to ma fu eyan ni airorun sun oluwa loni mo soro si aye gbogbo olugbo mi nipa ase ati agbara ti nbenu eje jesu o ya so egan won di ogo so egan won di ogo so egan won di ogo olorun mo gbadua fun arakunrin yi mo gbadua fun arabirin yi e to se wi pe egan be ninu igbeyawo re egan be laro omo re egan be laro oko re ni oruko jesu christi olorun aperire o se anu fun ni role o yi egan re kuro o so ibanuje re o so di ayo ta ni eni ti olorun so wi pe o ni ogbe ninu okan re ni role awo ogbon re so ni ale loruko jesu christi olorun aperire nipasẹ je jesu christi o wo ogbe re so o wo ogbe re so o wo ogbe re so o wo ogbe re so o fi ayo dipo ibanuje fun o fi ayo dipo ibanuje fun o fi ayo o fi dipo ibanuje fun loruko jesu christi o fi aso ego aso eye o fi wo lati oni lo bayi ni oluwa wi a o bo gbe gbo pe ama obo gbe igbo pe inu re ma dun ayo re ma kun jesu wo inu okan yi o wo inu ile yi o wo inu ebi yi o wo inu ise yi loruko jesu christi gbogbo eyin ti e wa lori idubule aiso ojo pigbe mo palase loruko jesu egan ni o ye dide lori idubule aiso yin loruko jesu e dide lori idubule aiso ye ogo aye re se patapata be lo ma ri ogo ni foruko oluwa jesu oluwa wa ami ni agbara olorun emi ati re lajo ma pade ni ori ile aperire ni akoto estate of elebu market ni ojo ni ose keji wese keji titi di ojo friday ni inu osu kefa ni agbara olorun ti o ba fe pe mi pe ka jo gba adua papo ati lati fo eni imoran pe mi si ori ago yi 080 3412 9317 080 3412
93:17. Oruko mi ni eni owo Samson Olufemi Akiride. Alaafia fun ni ose yi ni oruko Jesu Kristo Oluwa wa.

ẹ kan lẹ́nu ìgbà aláàlẹ́ o akú àtàárọ̀ akú ọ̀rìnrìn yìí akú ọ̀rìnrìn yìí bí olóbi tí yébá láwọ̀ tó tutù nǹkan mìíràn ti tẹ̀lé ń bẹ̀ nu tẹ́lẹ̀ bátìrì òtútù ìtàdúgbò yìí tójú ọ̀rọ̀ láàárọ̀ nǹkan mìíràn ti sinu lábúrò ti sẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa akú àtàárọ̀ akókó ni máa dátà bá kiri àti lọ sọ́ọ̀sì àti lọ eriwoya alasalatu gbèsè máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ pé mẹ́ta ni yá mẹ́ta eriwoya ìkànnù aleluya odi méjì ìkẹta kíni ìkẹta tó ọba ẹ̀ẹ́mẹ̀kẹta ọ̀rọ̀ mi làkọ̀ ọ̀ẹ̀mẹ̀kẹta yà láwù nìkẹta yà láwù nìkẹta ìkejì gbogbo ni eriwo ya ẹkẹni ni mo pe ni aleluya ya mẹta ni tọlọ gbàdúrà wa ya mẹta o ká máa lu béèni bó ń lálẹ́ yìí mo ti dé patí o patí bọ̀ báyìí o patí wa àti máa ń sin ṣe ọdún sunday náà ni àtidé àti wọlé báyìí patí wa ń dé ebi náà máa ṣàwùsẹ yìí máa pariwo yìí pé ẹsẹ ní patí o yá ìjókòó ẹjẹ o ẹ mọ nǹkan o ẹdá ká yá o àbẹ ẹgẹ tiẹ àárẹ̀rẹ̀ àdùnnú àkọ̀gbọ́n gbogbo ẹ̀dùn wà ló létò ilé ọmọdé ló létò yìí àgbà ló létò yìí ọ̀dọ́ ló létò yìí obìnrin ló ní ọkùnrin ló ní ó kọ́ síbi gẹ́gẹ́ ní akeem hamzat báyìí lọ èmi lọ́mọ olóòjẹ́ mọ́kò méjì ọmọ pọ́njẹ́gẹ́dẹ́ tí ọ̀dọ̀ tí kíni ọmọdọ̀ ẹ parí ẹ̀ ógè náà ìgbọ̀lọ́jẹ́ yẹ̀gà ẹnìkan dọ̀kan lọ́mọkan ló wọ́n ṣe yẹ̀gà fún mi ọfẹ́ ṣe eyi ẹ̀gà fún mi ní pẹpẹ súpù ó lọ́wọ́ mọ̀gbẹ́ ẹlẹ́gẹ̀ pẹpẹ súpù ó wà sí eyi ẹ̀gà fún pẹpẹ súpù eyi ẹ̀gà mo ní láyé ìní jẹ́ àgbẹ̀kọ̀ àdàgbẹ̀kọ̀ ẹlẹ́bọ̀sọ̀ kò jọ lákì. kí ẹ ṣe dà ẹ jí wọ́n mọ̀ pé ètò ti ṣe kí ni ètò ti dé kí ni yín bó lẹ́ ti tẹ kí ni yín o torí ya wà ní ìsìn orí òkè premier hill la wà ní yín o premier hill ok kí ẹ ṣe ẹ wọlé kẹlẹ sọ.

pẹ̀lú ọdẹ yẹn bí wọn kúrò ìjọba akíbi yẹn máa gbọ́ alóbìnrin wa hàn bàbá ọmọ líle ebi àwọn ọmọ líle lẹ́nu rẹ ọgbẹ́ni ọdẹ yẹn bí wọn kúrò ókè ọmọ àgbẹ́.

0: pẹ́.
1: Torí mọ̀dé mọ̀dé,
0: òun ni tẹ̀wé àdé.
1: Mo bọ̀ mo bọ̀.
2: Èkó ti bẹ̀rẹ̀ o. Ọtí ti bẹ̀rẹ̀ o.
1: Bẹ́ẹ̀ lọ́dún mi, tí mo fi ń gbà yìí lọ́dọọdún. Tí mo fi ń gbà yìí lọ́dọọdún.
2: Àgbà kí ìdẹ̀ra Yorí Fádé. Ah, ẹ ti wá patí kẹ̀.
1: Bẹ́ẹ̀ lọ́dún mi.
2: Mo rí yín patí.
1: Mo dé pẹ̀ lọ́dún mi, tí mo fi ń gbà yìí lọ́dọọdún. Mo tún dé pẹ̀ lọ́dún mi, tí mo fi ń gbà yìí lọ́dọọdún. Tí mo fi ń gbà yìí lọ́dọọdún.
2: Elózì, Olúwa pé Olúwa gbọ́ láhàn mí. Olúwa pẹ̀lú mi, ẹ náà ti wá patí.
1: Bẹ́ẹ̀ lọ́dún mi, tí mo fi ń gbà yìí.
2: Olúwọlé Ọlámídé Ìdòwú, ẹ náà ti wá patí.

0: ọ̀rẹ́ mi rẹ̀ Sunday Fasina Sunday Fasina rẹ̀ ó ní sori burúkú ta ba pẹ̀rí ilé akọni Avida Hale gàràgàgàgà ni ìyẹn ilé ọlọ́ọ̀ba wà láìtàláì Christian ni o ẹ̀rọ ọdún mi ti wà lẹ́yìn sí báyìí ẹ̀ tó buwá nù kó wo lẹ̀ wó gidi ni ó yá ìgbà ọlọ́bìlámù ọgbọ́dọ̀ pa ẹran ńlá ni eré o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ àti rí báyìí olùdíjí Sunday Fasina ni ó ní gbọ́mọ sí pẹ̀lú ògbò ti ọlọ́ Christian ni o ìlọrin ẹran fún aláàjì yìí kọ̀tọ̀ àti pa dúpẹ́ lọ́wọ́ náà àti dúpẹ́ lọ́wọ́ náà ẹnikẹ́ni tó gbé ráìsì fún mi ó tún fún wọlé aláàjì ṣáìdì ọbọ̀dọ́lá ọba bóbi alẹ́ tó nílé epo gas tap ó gbé ráìsì ní ọtúntún wọlé bónúbọ dáràn ẹ bá mi kí kàkàkí o kàkàkí èèyàn báyọ̀ o báyọ̀ fàlékè ẹ bá mi kí òun náà dáa àwọn tó fẹ́ràn lómi láàmú pọ̀ ọlọ́run ìjẹ́ kẹ́ ẹ tẹ́ ibi ló lè tẹ́ lọ́wọ́ yín ọwọ́ ọlọ́gẹ̀ yìí ló lè tẹ́ inú yóò máa dùn ni Sunday Fasina ò ní bókun ọba ńlé. Bẹ́ẹ̀ni kí n gbá kú palẹ̀ mọ́ ìyẹn Sunday Fasina.
1: Ìbámu kọ̀ ní.
0: Ìyá mi náà ti wà níbí o. Náà ti wá pa tí.

ọdún yóò yẹ ọlọ́run ọdún yóò yẹ ìgbà tí ń seléyá ẹranwọ́n ẹranwọ́n là mọ́ wí ẹranwọ́n ẹranwọ́n ẹranwọ́n ẹranwọ́n o ẹranwọ́n o àmọ́ tọdún náà bákan náà ni ó tó wọ́n náà.

0: mo ní iléyá ní a ti ṣe àdìpé ẹran yìí ọmọ ìrọjú lọdún yìí sọrí láyé bí ọrọ mẹka náà ni ọgẹ mẹka ojú bọlẹ mẹka wọn gbowó lórí àwọn tí wọn mẹka ní ìsinmi wọn mọ iye tó yẹ gbára gbogbo tó dán ẹran iléyá kò wálẹ̀ o kò wálẹ̀ o kò wálẹ̀ o àwọn ọmọ pé ọlọ́run tó ṣe ti ọdún tó lọ dẹ́nu ìṣòro ilé náà àṣírí wọn mọ bùdó àṣírí wo ní tú ọba lọbi kan ní wọn pé ọwọ́ ń bí tún lọ bù mí ọba lọbi kan ní wọn tún lọ bù mí ó rì tí ẹ náà rà àmọ́ kíní kan ni ẹ mọ̀ yà kọjá yẹra wa o ẹ mọ̀ yẹ ká gbá àwọn èèyàn tàbí pé ká wá ní pé ká lọ mọ ṣe ká mọ ẹran ẹ mọ ẹran ẹ mọ tra rẹ o ẹ mọ tra ẹ tí ọba ní àlùbárí kẹ mọ dánwò kò yẹ sí báyìí kì í ṣe ọ̀rọ̀ yìí pé abúdọ̀ pa ẹran tọ́ba lágbára rẹ̀ pọ́n fọ́ọ̀sì ara rẹ̀ wá tó bá dá ọ bá ṣe jáde jáúnú lé rẹ kó gbádùn ẹ̀mí rẹ dá omi tútù sájà lásìkò ọdún mọ́mọ́ nǹkan lérí nǹkan tó le irú èmi nísìnyí omi lèmi máa mọ nǹkan tó le rí láyé mi ẹni deplé kankan kọ́ òótọ́ ọmọ sọ fún yín deplé kọ́
1: amorawa o abati akonde ma won to je ti ye amorawa
0: dati e mo amorawa wa dati ara mo mo ara wa da mo
1: abati akonde ma won to je ti ye
0: amorawa amorawa o fa aladua wa ta amorawa o obesiri fa aladua
1: amorawa
0: o fa aladua yo dara fun wa Ata mọ̀ra wa ó fọ́ aládùúgbò akẹ́kẹ́ náà lálẹ́.

0: fún àwọn àgbẹ̀tọ̀ ọba adétò ilé ìgbọ́ ọlọ́run ni jẹ́ ó bóyá àwọn ọdọ ni àwọn ọmọkùnrin ọdọ kẹjọba gbọ.
1: ó sílẹ̀ gan-an ni àgbẹ́kẹ̀lé ó lágbẹ́kẹ̀lé ló ṣe fẹ́ẹ́ máa pètè ogun àgbẹ́kẹ̀lé ló padà wá dòfo jogun omi olóhùn ó jogun mi ṣùgbọ́n lọ́tẹ̀ ló tún fẹ́ẹ́ máa béèrè fún. tọ́dẹ́gun sílẹ̀ gan-an ni àgbẹ́kẹ̀lé ó lágbẹ́kẹ̀lé ló ṣe fẹ́ẹ́ máa pètè ogun àgbẹ́kẹ̀lé ló padà wá dòfo jogun omi olóhùn ó jogun mi ṣùgbọ́n lọ́tẹ̀ ló tún fẹ́ẹ́ máa béèrè fún. àrí bó ṣe ń lọ náà rèé.

0: se ka ma tẹnu mọ́rin kan lẹ́mẹ̀ẹ́ba la fẹ́ sọ sí yẹn lórí.
1: a ń sáré kábàkábà.
0: ẹ jẹ́ ká kọrin ọlọ́gbọ́n múdà sínú ẹ lọ́ọ́ ma gbọ́ gbogbo rẹ́kọ́ọ̀dù mi orin kan ẹ̀kan ni ẹ gbọ́ tó sùn pa o akọrin kan lẹ́mẹ̀ẹ́ba múdà sínú àìjá ni alábí lábàáyé máa wulẹ̀. kí ló dé ẹ̀dẹ̀ lẹ́hùn kọrin orin rẹ́kọ́ọ̀dù kan máa fi ṣe mẹ́ta kí ló dé. ẹ lọ wò mí láti bẹ̀rẹ̀ múdà sínú sáfẹ́jọ́ láti inú godfather àti ti ń kọrin sáfẹ́jọ́ a ní ẹrú ń bá mi tá a bá ilé jà ní pé tá a bá bá mi yóò dé bí bódì já ọjà bíbí kan ní ìbàdàn pọ́nrẹ́ ilé ọ̀rẹ́ bí orúkọ àdúgbò kan lẹ́gbẹ̀dá lẹ́gbẹ̀dá. torí wípé o sáfẹ́jọ́ èmi mú mojì ó sùn pa o gbogbo ẹ̀yin tó ń gbórí ìwúyí yẹ ti mọ̀ nígbà tí mo dé láti lọ́dọ̀ sáfẹ́jọ́ wọn lọ́kọ̀ òṣùpá ti tún dé kàkà lójú.
2: ẹ gbọ́ bó ṣe ń bọ̀.
3: sáfẹ́jọ́ àmàmà ọ̀sọ̀ díẹ̀ òtùpàdé ọ̀yà ìtúlẹ̀.
2: sílẹ̀ lọ́rùn kógùn omi.
3: ok now.
2: ó jagun àjàyè jogun omi náà pè mí.
3: nítorí ọ̀rọ̀ pàṣẹ ìní láyé ìjọ.
2: òun ò jogun mi. ṣùgbọ́n látẹ̀lẹ̀ tún fẹ́ máa bèrè fún. wọ́n mọ̀ ní kí n fogun sílẹ̀ o. wọ̀láyìí wọ́n ní.

àsìkò ọdún làwà yìí. Ìwọ tó ń sin obìnrin ọgbà náà bá sanwó aṣọ ọdún rẹ̀ pèmí lọ́ba àlè. Lẹ́yìn owó aṣọ ọdún rẹ̀, ọ̀ sanwó oorun, ọ̀ sanwó bàtà, ọ̀ sanwó báàgì. Ẹyin ọkùnrin, ẹjẹ́ àwọn ẹjẹ́ àmọ́ ìdíjú wọn lásìkò ọdún. Àníbo olóbìnrin kan ní gbàgbọ́bọ̀ ní ànẹ́rúkọ́ni, àrò òde ni. Ìbá ti ẹ̀ pé kíkà tí ẹ̀ wá ní ẹ̀wò ní o, bọ̀dọ́ ta ni, èyí tẹ́ kérésì nọ́mbà wa. Aago mọ́kànlá àbọ̀ gírígí làwà yìí o, 32FM lórí ètò Kásù Láyọ̀sọ̀ pẹ̀lú Alúbilámù wàhùn. Èyí tí mo sọ bọ̀ lọ́bìnrin bá ní pé, èyí tẹ́ kérésì nọ́mbà wa, mo lè bí kérésì nọ́mbà rẹ̀, èyí tẹ́ lòwó lọ́wọ́. Mo ní sọ wọ́n fi ń ṣe ni, olówó ni o, owó ni o, mo tó sí ẹ torí pé o ti wá rẹwà so owó owó ni wá ṣe olówó ni kẹ mo ní èmi kérésì nọmbà rẹ ọgá o ní àkùnbúrú. Orin tọkọ fún mi rèé o.

0: Sokodomiro.
1: Sugbenge.
0: Ah, a ti lo le.
1: Láàbí àfẹ́rẹ́tò.
0: Aláàbí àfẹ́rẹ́tò náà o.
1: Alo mi lámú.
0: Ew.
1: Wàlá mo ṣe mọ̀ pé e ṣe ọ̀rẹ́ rẹ ni.
0: Kí mo tún ṣe o.
1: Láàárín ìbàbá ṣe program lọ́wọ́. Lórí Facebook. Mo sọ fún ọ pé ibi tí ọkàn jẹ́ èèyàn bá ṣoṣé ti máa ń kà. Mo béèrè ìran ọdún lọ́wọ́ rẹ ran léyá. Olémi ò lè ọkàn jù à.
0: Ṣé ìwà sọlẹ̀?
1: Ṣé o pé ń gbọ́ dáadáa ni? Àdàbà ń pè gbèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé ògbọ́. Ẹ lé gbọ́n tiri ni o.
0: A mọ̀ sọ̀rọ̀ kú jọ mẹ́jọ.
1: Ó kà ó kẹ́kọ̀ọ́.
0: Ó gbọ́n.
1: Àlàáfíà fún rédò.
0: Ó kẹ́ lọ́jọ́ fún.

0: aláàánú israẹli o
1: ìjà
0: fún ọmọ rẹ lọ wọn ni wọn fi ọrọ rẹ jáde ní olúwa wúwo sára wa ẹni tí ò bá síbẹ̀ ò lè mọ́ bó sí amọ̀.

0: wọ́n náà dọ́ ẹ̀tù sí.
1: Yóò wá kẹ́kẹ́ tó bẹ́ẹ̀ bí nígbà.
0: Ayiwo lẹ rẹ di.
1: Abẹ́ lọ bí a rẹ di.
0: Ẹ kẹ́ bi tẹ́ wa.
1: Shut where you are.
0: Bàbá mi o.
1: My father.
0: Ibo ni wọ́n dè mí mọ́.
1: Where have I been tied?
0: Ẹ̀tù mi lẹ.
1: Lose me.
0: Wà á já sọ tù.
1: You be strong after night.
0: Wà á mi ara.
1: You be shake your body.
0: Wà á kẹ́.
1: You be shout.
0: Oye àgbo.

0: Oluwawa, ẹ wá gbàdúrà.
1: Prẹ́sítọ̀,
0: ibi tí wọn ìdẹ́lẹ̀ wa.
1: Prẹ́sítọ̀ jẹ́ tẹ̀mẹ́ bámi
0: nínú ògo.
1: Eglórì.
0: Májẹ̀mórí òkè ògo.
1: Abẹ́lẹ́ sọ fún ẹ̀sìn ògbórì.
0: Ó yà gbé mi wọ̀ bẹ̀.
1: Ó sì ní díẹ̀.
0: Kì í ṣe rere.
1: Láti lè fọ́n sọ.
0: Oluwawa, Asegun, Atisi awọn agba.
1: Affliction of the wicked.
0: Lara ori mi.
1: In my head.
0: Ma jabole.
1: Be destroyed.
0: O lo tulo.
1: Destroy the left
0: hand. Atisi awọn agba.
1: The affliction of the wicked.
0: Lara anyama.
1: On my head.
0: Ma jabo.
1: Be destroyed.
0: Jabo.
1: Oyo yo.
0: Ikan bada
1: balu. Atisi awọn agba. Lara ori mi. Oya jabo.
0: Soro. Soro.
1: Oya
0: yo yo yo.
1: Jabole.
0: Oya yo yo yo.
1: Jabole.
0: Oya yo yo yo.
1: Jabole.
0: Oya yo yo yo. Atisi awọn agba.
1: Jabole.
0: Atisi awọn agba. Jésù Olúwa. Olúwa rán áńgẹ́lì lọ sí gbogbo ayé.
1: Ó lọ sẹ́ńdà ní jẹ́tò ti hówọ̀.
0: Gbogbo àwọn ìkà tó kó ayé mi lọ́wọ́.
1: Every wicked one that hold my life.
0: Sọ́nà máa bàjẹ́ dandan.
1: That said they must destroy you.
0: Ẹ̀sìtà wọn lọ fà
1: ikú. Padà sí tẹ́mà rọ̀
0: bẹ́ẹ̀. Ẹni fẹ́ ba iye ọmọ mi
1: jẹ. Tẹ́mà sẹ́ ó tọ̀ ti sọ́mà ẹ̀kí
0: lẹ́yìn. Ẹni fẹ́ bà mí níṣẹ́ jẹ́.
1: Ó tọ̀ ti
0: sọ́mà
1: ẹ̀
0: ẹ sọ
1: ẹ bí bíbá
0: ayé
1: rẹ ayé rẹ
0: ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ ayé rẹ

0: jẹ́ kí ó yà lọ́rùn mi.
1: Láti tí a bá
0: máa sọ tí ó jẹ́ ká lọ́rùn
1: mi. Láti tí a bá máa sọ tí ó jẹ́
0: Ami bimo, ina nuwa o. Tafa ya lorun mi. Aso to je ka yorun mi. To je ka la do.